0: atunṣe.
1: Ẹgbẹ́
0: atunṣe.
2: Ẹgbẹ́
0: atunṣe.
1: Ẹgbẹ́ atunṣe.
0: Ẹgbẹ́ atunṣe.
1: Ẹgbẹ́ atunṣe. Ẹgbẹ́ atunṣe.
0: Ẹgbẹ́ atunṣe.
1: Ẹgbẹ́ atunṣe.
0: Ẹgbẹ́ atunṣe.
2: Ẹgbẹ́ atunṣe.
1: Ẹgbẹ́ atunṣe.
0: Ẹgbẹ́ atunṣe.
2: Ẹgbẹ́
1: atunṣe.
0: Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ fún mi jẹ?
1: Ṣé aláṣẹ
0: ọ̀gbọ̀njọ
1: fún mi
0: jẹ? Ṣé aláṣẹ
1: ọ̀gbọ̀njọ
0: fún mi jẹ?
1: Ṣé
0: aláṣẹ ọ̀gbọ̀njọ fún mi jẹ?
1: Ṣé aláṣẹ
0: ọ̀gbọ̀njọ fún mi
1: jẹ? Ṣé aláṣẹ
0: ọ̀gbọ̀njọ fún mi jẹ? Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ fún mi jẹ?
1: Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ
2: fún
1: mi jẹ? Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ
2: fún mi
1: jẹ? Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ fún mi jẹ? Ṣé aláṣẹ ọ̀gbọ̀njọ fún mi jẹ? Ṣé aláṣẹ
0: Mama, you mama, we are.
2: Yes, sir.
0: Tori pe ati je.
2: Bani o.
0: O ti je.
1: You did it already.
0: Kalo ti je.
1: Ani bi aye to hear the
0: phone. Mo le ri ke gba lowo.
1: O ti kiss for me.
0: O ti je.
1: But you consume it already.
0: Nigba to je.
1: After consuming it.
0: O ti je won ni gbese.
1: You are the oil limited.
0: Yes, sir. To ba ti je.
1: Ani bi aye to hear the phone.
0: Mo le ni access si e.
1: Ni ke to access ti.
0: Sugbon nigba to je.
1: After you get concussion.
0: Won bi le re.
1: Mo ask you.
0: Mo ni
1: say
0: aso go reda.
1: Kabiyesu.
0: Olo ya ma bo.
1: Kudo bo.
0: Hey.
2: Yes sir.
0: Igbo nje unte lo bo so.
1: O ta ni ko so de put up his game.
0: O nje to je loru.
1: Da furu yi ta de da wa.
0: To bo so go lorun e.
1: Da tu bo mi o ya glory game.
0: E na gbe jade la re.
2: Ah, me
1: de ma to be
0: mo. Wo bi mama.
1: Ye ma.
0: Gbogbo nje te yan ba je laye.
1: E bi furu ni ti la.
0: E yan ya gbe re ni.
1: You must dedicate.
0: Sugbe le to je loju orun.
1: O ni ti ya bi.
0: O le ri gbe re ya.
1: O le dedicate.
0: Yes sir.
2: Yes sir.
0: Afi to ba ku.
1: O le di wa si da.
0: Àwọn àṣìndé bojì ni.
1: Àwọn àkọ́bí ìdíje.
0: Ẹ máa kọ́.
2: Yọ̀sọ̀.
0: Ẹyin oúnjẹ ojú ooru.
2: Ẹyin oúnjẹ ojú ooru.
1: You put up the
0: beat. Táà fi bọ́ sọ̀gbọ́ lára mi.
2: Táà fi bọ́ sọ̀gbọ́ lára mi.
1: You still put up my glory game.
0: Ẹ bàjẹ́ lára mi o.
2: Ẹ bàjẹ́ lára
1: mi.
0: Ẹ máa kí gbé tàlẹ́ mi o.
1: Kẹ́lẹ́ lọ́kọ́ mi.
0: Ẹyin oró.
1: Ẹyin oró.
0: Ẹyin oró.
1: Ẹyin poison.
0: Oró.
1: Oró.
0: Ẹ̀wọ̀ mẹ́dìde.
1: Ẹ̀wọ̀ mẹ́dìde.
0: Ẹ̀yin oró.
1: Oúnjẹ
0: ojú ooru.
1: Oúnjẹ ojú ooru. Of the food of
0: the Ẹ̀yin oró.
1: You poison.
0: Oúnjẹ ojú ooru.
1: Oúnjẹ ojú ooru. Of the free food.
0: Tẹ́ pa iná ìràwọ̀ mọ́ mi lára.
2: Tẹ́ pa iná ìràwọ̀ mọ́ mi lára.
1: Àti ìwé jẹ́sẹ̀.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ oníwọ̀ jìyọ́mà.
1: Yẹ́ ni wọ́n fi lọ jìyọ́mà.
0: Ẹ jáde lára mi.
1: Out of my body.
0: Ẹ̀yin oró oúnjẹ ojú ooru.
1: Ẹ̀yin
0: oró oúnjẹ ojú ooru.
1: Ẹ̀yin
0: oró oúnjẹ ọ̀gànjọ́.
1: Ẹ̀yin
0: oró oúnjẹ ọ̀gànjọ́. You
2: poison
1: the midnight food. Tẹ́
0: pa iná ọ̀
1: Ọlọ́jọ́
0: ọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀gọ

0: Oluwa ni anti o le dide rin ma rin sin. Oluwa ni e ti won so male o fe tu. Oluwa ni won de business awon kan o lo fe sare lo tu. Ohun to ba mi so ni mo so yen. To ba isami ti o niye. Ibi aye su e ma togo togo.
1: Wherever you been tired with your glory.
0: Oya atu ole. Atu ole. Atu ole. Atu ole. Atu mele. Atu ole. Atu mele. Atu ole. Atu mele. Atu ole. Atu mele. Atu ole. Atu mele. Atu ole. Atu ole. Atu mele. Atu ole. Atu ole. Atu ole. Atu ole. Atu mele.
2: Àwọn tó ń kú wọn dédé kú àwọn tó ya tálíkà wọn dédé ya òtòsí àyàn mọ́kan ni wọ́n gbà wọ́n gbà kámú ni ẹ̀yin tí ẹ ò lè gbà kámú ìyà ẹ dìde lẹ̀ Friday ọ̀sẹ̀ yìí on the 25 ní gbogbo owó pàdé lárúgbó ọjọ́ jọ́sán kí là ń kó ni a ó pàdé níbẹ̀ side of agara bèrè pé church arúgbó ọjọ́ ló ń bọ̀ ìpàdé Friday ọ̀sẹ̀ yìí ó ti le jù ẹ lọ wá bọ́ ìjẹun yín wá kẹ wá get watermelon eléyìí tán ti gé síbẹ̀ ẹ mọ́ mú bọ̀ kẹ lọ rà á tí ìpàdé bá dójú ẹ̀ gbogbo ẹni tó ń jìyà rí ẹ ò tún jẹ̀yà yẹn mọ́ ọlọ́run fẹ́ wọnú omi ara àti ẹ̀jẹ̀ ọlọ́run fẹ́ sí ọ̀nà àbáyọ gbogbo ẹ̀yin tán gba ìjẹ ògo lẹ́nu yín jésù fẹ́ da padà ẹ̀yin mélòó lẹ dàbí àkọ́bí ṣùgbọ́n tó jẹ́ pèsè lẹ̀ ń ṣerú bí ọmọdé láti òní lọ a ó gba ìyà jíjẹ kúrò lọ́wọ́ rẹ ó bẹ̀rẹ̀ sí ní adùn ó sì jẹ ayọ̀ láyé ẹ lọ gẹ̀ẹ́tì èso watermelon yìí kẹ́ẹ̀dẹ̀ prepare bottle fi jẹun ìgbésẹ̀ ó wà bẹ̀rẹ̀ a ó pàdé àárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun yìí on the 25 ló bọ́ sí báwo lẹ́sìn rìn sọ pé arúgbó ọjọ́ ló ń bọ̀ tó bá ti dé jọ́sàn kí là ń kó gangan bá ọlọ́kadà sọ tòsí dẹ̀ ló wà o ní ọ̀fà garage aago mẹ́jọ àárọ̀ la gbé a dẹ̀ parí laago méjì ọ̀sán ṣe mọ̀ pé kánsẹ́lì yóò tẹ̀lé arúgbó ọjọ́ kì í fi ìran ṣeré torí gbogbo àṣírí ogun lolúwa mọ́ tú ìwọ bá débẹ̀ wà á dẹ̀ rí ọ̀nà àbáyọ gbogbo ènìyàn ẹ máa bọ̀ ní àárọ̀ fún

right ni o gede jise la rato ni sa pa bi ajise pa to se ble bi ko o du fe ma jese me ko e ko pinpin lori ogbogbo ti won be ju wi ti won be ju so la gbe daraya la tori le de wa Nigeria titi de gbogbo koro kondu ile Africa ati ni le iro gege bo se tatata su pe ko kaluku ma da ti e mo ko ma ba da ba ma oye lati be de de yan lolufe ba oku ise ojo ojo oku lojo osimi eyan lolufe te je ti asna I'm gonna ile toko ka fatamala mo kede kiyin ni koke jeje e ma ku orire to lu ko yin mi kala teta to ti gba lowo ta waye la ti towo bu adehun olodun meta pongbe pongbe la ti su sere si waju si ni papa sere emire pelu bo je ja wi pe adun tutun olodun meta na ni yo ma mu pe ki omo bibi orile de spain ohun eni omodun 44 years na o ma pe lodun mewa to lu to ti fi je oluko ni iko egbe bolu arsenal lati nu osu kejila odun 2019 lẹ́yìn tó ti lọ́nfàní láti gba dv ẹ̀yẹ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ èyẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù arsenal lélẹ́ta ti rí adéfẹ́ ẹyẹ ẹ̀fẹ́ community shield mẹ́ta 2020-2023-2026 bákan náà ẹ̀fẹ́ cup ẹyọkan èyẹn ní 2019-2020 bẹ́ẹ̀ túrè olótúpa rópa ẹ̀gún ọdún 22 tó parẹ́ lórí asna tó sọ àga asna dọlọ́mà lẹ́yìn 20 ọlé tí wọ́n ti gba ìdíje líìgì kẹyìn ọdún tó kọjá àbí kí n pẹ́ sà tó kọjá mikel arteta ó gba líìgì fún ikọ̀ agbábọ́ọ̀lù asna o èyẹn ní 2025-2026 kí má wá tẹ̀yìn nínú àdéhùn ọlọ́dún mẹ́ta o èyí tí mikel arteta tó fẹ́ tọwọ́ bọ̀ ó ń túmọ̀ sí pé owó ọ̀yà rẹ̀ elé tí yóò máa gbà ó ti gbé pẹ́lí sí kódà yóò máa bẹ lára àwọn olùkọ́ni márùn àkọ́kọ́ elé tí wọ́n gbowó tó pọ̀ jùlọ lágbàáyé nìyẹn lágbo bọ́ọ̀lù ọlọ́fẹsẹ̀gbà bó tilẹ̀ jẹ́ wípé mílíọ̀nù mẹ́wàá pọ́ùn ṣe mọ́ mílíọ̀nù márùn-ún pọ́ùn tó jẹ́ owó àjẹmọ́nú lápapọ̀ rẹ̀ ń jẹ́ mílíọ̀nù lọ́nà 15 pọ́ùn òun ló jẹ́ wípé ń gbà ṣùgbọ́n lọ́wọ́ ta wàyè àlékún ṣeéṣe kó lè ba kódà ó ṣeéṣe kó jẹ́ wípé yóò ju ti simoni zagi tó jẹ́ olùkọ́ nípa agbábọ́ọ̀lù àlìlà èèyàn lórílẹ̀-èdè saudi arabia tó jẹ́ wípé òun ló gbowó tó pọ̀ jùlọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó jẹ́ wípé owó tó lùkọ́ ni mikel arteta tí yóò máa wá gbà lọ́wọ́ ta wàyè kó ju titare simoni zagi náà lọ o nítorí wípé ó ti ń ṣeṣẹ́ mẹ́kún ẹ̀fún èèyàn lọ́wọ́ ta wàyè tàbá wọ́n sọ nípa olùkọ́ ni mikel arteta látinú oṣù kejìlá ọdún 2019 tó ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù arsenal nínú fẹsẹ̀wọnsẹ̀ tó tó 63 èyẹ 360 tó ti láǹfààní láti kó ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù sí arsenal sọ̀dí láti gba ó ní ìjáwó olúborí 104 èyẹ 224 àìlóǹkà àwọn àkọọ́lẹ̀ tí mọ́ ìtàn òun ní arsenal tí wọ́n fi balẹ̀ lábẹ́ olùkọ́ni mikel arteta ní pàtàkì jùlọ ní sọ ìgbà bọ́ọ̀lù tó kọjá tí kò bá wá yí padà ó pẹ́ tán kóṣù yóò tó parí àbí kọ́ sẹ̀tàn bẹ́nu rẹ̀ yìí kó tó di pé tẹnubodò tẹnubẹ́po mikel arteta yóò tọwọ́ bọ àdéhùn tuntun náà ẹ̀yìn ti arsenal bárẹ́sì ó yẹ bà mí máa jẹ ọlọ́kùn sáwẹ̀ aláàjì wáìdì adéjùmọ̀ ẹ̀mọ́lẹ̀ gbogbo gánàsì tó kárí ilé tó kárí oko ìgbọ́kú ẹ̀ ó yẹ olùkọ́ni
Abayomi Oludasile Gone Football Academy Eje ni gbogbo ataku masaye e ma ga so lo ke ma ga so bo gbogbo eyin ti Aston lowo ta wa yi o da lori owo ti yin yen e ja kira wa pe akojumo atukojumo ma akoju lanturo modu to de wa laye kaye nebekebe te ba kede titun lanfani lati sengere si lojumo to mo loni La di to ma tete si eje lo ni kan gbe niyan eyin re daraya aja bale gudugbe ti nche mu ko loko a lo nfani lati gbe si yin leti eku ti mo mi mo se mi eroyin re daraya to joju lowo ni bi lati le gbo nitori pe sangidi O kede ya tisu ya to si sangide O du lo wo ya to si genjene ya O da lo kogbogba wa ma jo mi a wa sabi mi Ta jo ma me to to ni wa O kede ma vidu ti kogba ma fi kosi Se ma kogba wa ti mbela be ma ne tori spiri Ti le joko Renye dara la kodo tari Ba mi Agbara atache gbogbo Bright Broadcasting Limited ba mi mo sino special apostle awotu yi igbo kuyin wa ma battalion eyan kan toto bi population china o ye yeske wara kasi ni mama fula ni dagba eyan pupu lele ni mama ko sara sawama barbecue te ma pizza eyan gagaga na wa ma bo tin je ayo de je yo la loko mi e westport mr legacy kali awato ni juju Eyan me weda olu ayes fa fu gbogbo le kile engineer team ajo nbe lagba bi ni nwo mi loju loju

0: kúrò lápá abẹ yẹn bó ti kàwé sọgbà wájú ó dápá borí ó ti ń di nílẹ̀ òkèrè ẹjẹ sáré máa mú wá ní kéékèèké ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn wòrè àwọn agbábọ̀lẹ̀ lẹ́yìn lórí kan kéré ẹjẹ farabalẹ̀ kí n fún yín ẹni tó jẹ́ olùkọ́ ni alexander cyril ó ti sọ̀rọ̀ ṣàlàyé lórí bó ṣe jẹ́ wípé alexander cyril tó láǹfààní láti gba àmẹ́yẹ us open lọ́jọ́ òní ó ní kó má parọ́ kó má ṣèké ó ní gbogbo àwọn tí wọ́n ń tutukutu kiri wípé carlos alcaraz tí mọ́ jani sina ó láwọn ló yẹ kí wọ́n gbà ó lẹ́kúnlá ẹkọ́là kúrò oúnjẹ ẹ̀kọ́ ó nítorí pé ẹ̀kọ́ ò kọlà tí nítorí pé gírè fẹ́rí alexander cyril yìí ó ní bí mo ṣe jẹ́ ẹ̀gbẹ́ ó lè mí mọ́ tú patapati patipati elé tó lè pàǹgbòrò ayé ó ní zodiabo carlos kọ́ alcaraz ni jacksina ni ó ní kò jọ́ lákẹ́ kò jọ́ lóko ó ní àwa ti gbà àti mòye yìí jẹ ìwo pápá ìwo ònà bó ṣe jẹ́ nìyẹn ó yẹ mo gbójú gbére kúrò lágbàbẹ̀ ó dọ̀dọ̀ àwọn àkànṣe ọ̀dọ̀ anthony ọláṣẹ́ ní joshua tó jẹ́ àkànṣe ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà tó ń kànṣe ìyẹn lórílẹ̀dẹ̀ britiko ó ní mo balẹ̀ fi hàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìjà alágbára yóò wáyé láàrin òun àti tari tazifuri ìjà lọ́jọ́ kọkànlá oṣù kejìlá ọdún ta láǹfààní láti máa bẹnu rẹ̀ ìjà lẹ́yìn mọ̀ wípé èjè ó ti pín ọ̀rọ̀ kan ìjà sójú òpó ayélujára gbàwòrán gbé fídíò níbi tó ti jẹ́ wípé àjọ tí ń gbógun ti ìlò oògùn olóró ẹ̀yẹ nínú àjọ ilé tó jẹ́ ti àwọn akànṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí wípé ńbo ni tazibúrì wà bóyá wọ́n fẹ́ ṣe àyẹ̀wò fún ni àbí wọ́n fẹ́ ṣe àyẹ̀wò fún anthony joshua òun náà bá pín ọ̀rọ̀ yẹn ìyẹn email elé títàrí àjọ vida yẹn vada yẹn tí wọ́n fi ṣe kíre tẹ́ wọ́n fi ránṣẹ́ sí nípa anthony nípa tazifuri bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé mo farabalẹ̀ gbẹ́yìn tèmi bẹ́ta ó dẹ́ pápá àwọn awakọ̀ lórí ọ̀dọ̀ tá a mọ̀ sí formula one ẹ jẹ́ láǹfààní láti fún yín lápá bí nítorí pé ọmọ ikọ̀ red bull yẹn mo ń sọ nípa isaac adija ló jẹ́ wípé wọ́n ní yóò padà dé o èèyàn lọ́sẹ̀ tá a wáyé nínú ìdíje asabenja grand prix gangan nìyẹn lẹ́yìn tó jẹ́ wípé ó ti tó bí ìdíje mẹ́ta eléyìí tí ò ti láǹfààní láti bá wọn kópa látàrí ìfaraṣèṣe tó ní lọ́wọ́ tá a wáyé ọmọ ọdún mọ́kànlélógún náà tó jọmọ bíbí orílẹ̀-èdè faransé òun ni yóò máa láǹfààní láti délé ọlọrin nínú ọ̀sẹ̀ tá a wà yìí o bó ṣe jẹ́ nìyẹn kò bẹ̀jọ́ dé wọ́n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ̀ ó dàgbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà ẹ jẹ́ máa lọ ní kòkò ìjèjì ọ̀túnba lẹ́ka ìjàdì wàásírì gbogbo òṣèré mo ti rí ẹbẹ̀ àwọn tí manchester kóbákóbá lẹ́lẹ̀ tàmímì ìgbọ́kú ẹ ẹ dààmú ẹ yọjú ó yẹ gbọ́ mi dáadáa ọ̀gá ńlá ní gbogbo ìtakọgun nílùú iléṣà ṣe yìí lọ́mọ nìyẹn ó yà wọ́n ti chelsea tọkàntọkàn àlàyé tó dúró tán gbòrò ayé ní ìgbọ́kọ̀ ẹ ò dààmú bàmí àbúrọ̀jì ìdádé labúṣẹ́ wà ń bẹ̀ yẹn ṣá ókè pápápá ẹjẹ́ kó lu kárakátáré lọ ìyẹn sínú ìdíje la liga domido lórílẹ̀-èdè spain kẹ́ni wọ́n wí kí ni wọ́n sọ lápá bẹ̀ ọ̀rọ̀ ń digbá gbòsí lọ́wọ́ tá a wáyé nínú ìdíje la liga kódà tí ẹ mọ́ ìgbìmọ̀ èlé tí ń bójú tó ìdíje ọ̀hún tí ẹ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù real madrid atlético madrid nìyẹn látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé èyẹ lọ́jọ́ sunday níbi tó jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù real madrid wọ́n ti ń fẹ̀sùn kan àwọn adarí ayò wípé wọ́n ṣojú ṣáájú nínú ìdíje yẹn lọ́wọ́ tá a wáyé ẹni tó jẹ́ ààrẹ káfàtàmálà ẹ̀yẹ fún àjọ la liga tẹ́lá jevas òun náà ti sọ̀rọ̀ ṣàlàyé o òun ní kí ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ó lẹ́kún là kúrò lẹ́kọ̀ọ́ oje ó ní gbogbo ìtukutu tẹ̀ ń sọ kiri wọ́n náà kúrò ń bẹ̀ gbogbogbogbò ọ̀rọ̀ ìtukutu tẹ̀ ń sọ nípa àwọn adarí ayò wọ́n ní kò yẹ kí wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ atlético madrid náà sọ̀rọ̀ àwọn ò tiẹ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀rọ̀ ni wọ́n gbé sójú òpá gbé agbáwòrán gbé fídíò ìyẹn instagram wọ́n ṣò bí gbogbo nǹkan ṣe lọ eléyìí tí wọ́n fi ń bẹnu àtẹ lu ìyẹn jose mourinho tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù real madrid ṣé mo já yín lọ́jọ́ monday wípé jose mourinho iṣẹ́ olùkọ́ni la rò bí pé ó fẹ́ lọ ṣe ní pápá ìṣeré santiago bernabeu a mọ̀ pé ó fẹ́ lọ di photographer ni nítorí pé àwòrán tó gbé wá ìyẹn lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin atletico de madrid àti madrid lọ́jọ́ yẹn wípé ó yẹ kí wọ́n ti fún àwọn agbábọ́ọ̀lù méjì kan ìyẹn ní rẹ káàdì nínú ikọ̀ agbábọ́ọ̀lù atletico madrid nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù atletico madrid ó lẹ́ kúrò rárẹ́ àlàyé ẹ ti dàgbà o do bi ipo oju yin okoko rina daada mo oro je je lapa be niyan wa ni gbe debe mo ti je beta o je papapa e je gbe body kuro lapa be yen ki n kawe sapa waju nitori ijoba akoko ere gbogbo ese tere tere o dodo agba bolu ngba kana ma ni gbagbe ninu ipo agba bolu arsenal paul marsin o gagagan lo ko ti enje o ti soro jalaye o ni je ri ipo agba bolu manchester city ti mo nwo yi Oni ko ma paro ko ma seke Manchester City o wo rona pe won gba ife ye league iye ni sa igba bolu ta wa e Oni tori pe ife se won se laarin awon ati ko agba bolu Sunderland ele to won ri iye lojo ojo Sunday yen Oni o ri pe Manchester City won struggle lati na Sunderland ni eno ti pe ifesewase na o pari si 5-2 in biti Sunderland ti won ti subu sowo iko agba bolu Manchester City ni won si nbe loke tete tabili titi disin ko to di pe international break waye Paul Martin o lo ri oni I no way Manchester City can win league this season egbo ama ko eke lu to ba di later wo je ja gagagan ni yan koku bejo de o da gbo papa mo ti gbe body kuro nbe eyin ti si mo ti bale kakaka sodo yin ba mi abdul rashid adelabu mo ti ri enbe mi gbo ko e o ye baba chelsea ni gbogba sada te magiri alimi abule sowo lesha agbara ta se gbogbo chelsea ni pele osun ka fatamala in gbo ko o damo alagba sunday adebayo awon ti chelsea ni gbogbo alafe oluwa baptist church niyan ba mi mo ti ri yin lagba be yen mi gbo ku yen e damo e yojo e foro ale rupana aja score waya ala igba kayode obe yemi niyan ori elapa be william estavo to je agba bolo mo bibi orilede brazil yen ti won fi wepe ko wa soju orilede brazil iyen ni international break enje leyin mo wepe o ti sede leyin ko agba leyin oluko ni ko agba bolu chelsea iyen savi aloso lowo ta wa e oni eri gbogbo eyin te so wepe pattern formation eleti savi aloso nlo Olo ori yin bu oni sugba nkan to nfa so fun yin ni wipe gbogbo oluko ni lo ni pattern to ni formation to nlo to si nje lowo oni so gbogbo eyin te nso kiri wipe a formation ti Xabi Alonso nlo abi pattern to nlo pe ko je oni oni gbogbo oluko ni lo ni bo se le se e mo pe a Chelsea lowo ta wa yi ipo ke lo ni won ti e wa sa se ipo ke wa ko eyin ti Chelsea e lembe won e pele o mo ni nke yin ni o eju be lo to ba di later ama lanfani lati wo se Chelsea le gba ball ni sisi kan ma concede sha se Chelsea le gba ball nisisi kan ma concede e mo ko ti di ibere meji bayi ibere akoko ni Paul Emerson Paul Emerson to so wi pe ko sona ti Manchester City to ma fi gba league nisisin ibere keji o ni pe se Chelsea le gba ball nisisi kan ma concede e mo pe won pe bisun lo sinu international break ni Brentford lo beye si won lara meta sodo lala le Friday o ti yeye tiri by tiri okay eje kuro be awon fe se won se to waye lojo tana nenu DJ UEFA Champions League agborin tawo obirin eje lanfani lati ka si yin leti ke mo bi won se se daada si ati bi won se berele si eje lojo tana baye moniji lobirin tale won ni won duro si o lati gbalejo Manchester City lobirin omo eleyo meji Oni won jo fara won laso lagba be niyan. Inter Milan obirin won gbena gori ipa gba bolu ake lobirin pelu ami ayo kan dondo. Arsenal lobirin Ogunas. Won la wa wa nbe. Ori yin lagba be. Paresi agba bolu nigba kana ninu iko agba bolu nepa esi ilu osogbonu o ti duro si gamo ni TCL lowo ja we nbe ni ba mi tin gba aye e de ko ri rojo tana Arsenal lobirin won gbena gori ipa agba bolu ko gelo lobirin pelu ma ayo kan dodo ni won fi gbena gori won Juventus lobirin won duro si tale baba won fori ro forun ro ni ipa agba bolu Benfica lobirin oloje be won na pompo ya mo won lori pelu ami ayo meji seyo kan te riri Madrid obirin awon na gba ami ayo kokan pelu ipa gba bolu Paris Saint-Germain lobirin bo je je niyan to ba wa di loni nkan dede agogo mefa ku iseju medogo ipa gba bolu luven lobirin yo poju ipa gba bolu as roma lobirin savate genevi lobirin awon na yo koju ipa gba bolu Olympic ni o lobirin niyan o to ba wa dide de agogo mejo o ni Barcelona obirin gbo mi dada Bolu waju ojo bibi tech gbogbo le kile brother mi mo ri e lapa be yen Barcelona obirin yo duro sile lati gbalejo iko agbabolu Paris obirin Chelsea obirin yo koju iko agbabolu Austria Vienna Nyan ni de da gogo mejo lawon fe se won se yo lanfani lati wayo o je je niyan lapa be yan ko bejo de o ya mo tu gbeju gbere kuro lapa be bo kawe sapa waju o dodo tare Kylian Mbappe ra gba gba bolo modun meta din ni ogbon omo bibi orilede France tin lo dollar ninu ipa gba bolo Real Madrid o ti soro salaye o ni je ri lodun 2016 o ni maami iya ti mi gagagan mami mi azin momsi mi o lo fe ko wa darapo mo ipa gba bolo Liverpool ko wa ma never walk alone niyan lori lede gesi ngba na o ni tori pe iya to bi o lomo o lo ti lo si papa sere Anfield o ti ri bi be sere o ti mo oni iya to bi o lo feran be won fa Ona ma de bo sugbon oro kan lo kan ti e wori de to je wi pe ko fi je ohun lanfani lati lo ngba na ngba to nje omo odun 18 ni ninu iko igba bolu Monaco lo nbe ngba na oni koda se ri oluko ni iko igba bolu Liverpool ngba na eyen Jurgen Klopp o lo je ko di mimo wi pe e gbo private jet yo wu ele onje yo wa le fun ati molebi on to wa ba wa darapo mo iko agba bolu Liverpool azin azao sugbon ko pada wa darapo mo won se ri Kylian Mbappe omo yen se dada ta ba so nipa awon tin gba bolu wonu awon awon to menu le don menu e ti won gba wole dada lati bi odun 2022-2023 nje leyin mo wi pe o nse dada ninu ipa agba bolu Paris Saint-Germain o gba 10 o gba 41 goals wonu awon o le ami oniran lowo mewa lodun 2023-2024 ninu ipa agba bolu Paris Saint-Germain bakan na o gba 44 goals wonu awon o ni ami oniran lowo mewa eyen 10 assists ngba to dodun 2025-2024-2025 o ti lanfani lati gba 44 goals wole pelu 5 assists bakan na ngba ti o di 2025-2026 ninu ipa agba bolu Real Madrid o gba 42 goals wonu awon o lami oniran lowo meji eni ko po ke o po fa ngboro aye woro je je niyan nipa ti Kylian Mbappe o da papa e je ma lanfani lati se ojo opole ibere alakoko se gbagbesa ibere alakoko o ni Paul Massey to ni ko sona ti Manchester City yo fi gba league nsinsin ibere elekeji o ni oro Willian Estavo to nse je ko di mimo wi pe ko si oluko ni ti o ni pattern ti e on try lati defend Xabi Alonso ke bi Chelsea bi won se se daada to si je pe won concede lowo ta wa ibere to wa nbe labe ni pe Chelsea le gba bo ni season ko ma concede 0913656952 iyan lojo opo eleto to to le to pepe re lapa bi te le fi de bi gangan Celtic awon na ti kede o won ni won sowo je won sowo padanu olo ma ja sowo padanu mo nbo nbe ji
1: masun
0: o ko yin bulletin pe lati modaike awon ti mayu ko yin lele
1: mayu for life
0: awon ti mayu ni mo ti mo
1: awule ni te woro woro lowo ni ai ma
0: me en oluko ni yin o le ni talent o le ma recover
1: eh
0: lo to
1: seri oro ti Manchester City yen
0: hmm
1: emi bi eni ke mi o ti le so pe won o ni se dada o
0: okay
1: tori pe won ni player
0: hmm
1: dada ti won o dabi ti mayu a management man yu yen olodo ni won
0: ah la o management ti yin
1: o le ma ri result won ara player
0: okay okay
1: aishi o gba fun wa o nigeria won a rowo mu ni tan fe gba yi o
0: oda ka ma wo bo a ma wo bo to ba dojo ojo jimo na la gba ojo jimo la ma gba Celtic oro Celtic ti mo so lekan won ni won so wo padanu ni sa to koja ninu osu kefa oni oni about 4.8 million pounds oni won padanu ele to je pe o je ida meji le ni ogun o le owo meje ele ti won padanu ti won ba gbe se gbe gbekegbe ele ti bi odun ti o koja e ja we ni na mu bo ji
2: masun
0: o ko yin bullet ti pe
2: o ki ki aran bila to su
0: lati osu ati sesi eh mo ti mo
2: o ka re garo
0: e seun
2: I'm going to go to the house.
0: I be alarun jan ko do le yin e so ba eh to jenu awon mo se si mo ti gbo agba won ni awon mo won play alarun
3: won ni o to awon na lo to si ta ba so ni se won la so te so o ti mo pe ye awon chesin na fe ara won so pe am bi ata won ra o kokojo osun won so o ku se wo won ba
0: Paul Mercy o ni ohun rona ti Manchester City le fi gba league in season Manchester City ni won le waju lori akaso tabi won ti won ti padanu ko te o ni punch a struggle pelu Sunderland
3: se ma se Arsenal struggle Sunderland se so gbon si Sunderland 2-0 level pe kini ibe gele mo pe ibe le ti mo pe Arsenal gan tin ni soro ti Sunderland ba so penalty yen no se won ni pa won para Arsenal ni so e Arsenal gan struggle game yen so Sunderland is a team to easy at na
0: o na Chelsea ni last season
3: be ni o so le fi
0: match no she si mo le last season
3: be le fi match kan le fi judge pe tori pe Arsenal City but all by on our top do na man came assessment I think assessment mo believe pe Arsenal still ba league ahead of Man City mo le rule won out no no by mi li pe la ran mejeji lo wa Arsenal at Man City lo wa
0: e ja we ni to wa nbe ji
2: Grimson
0: o ko yin bullet ti pe
2: odun ya de ti din latoro
0: lati oro anti Chelsea nu mo ti mo mo ti mo
3: so awon Chelsea la Chelsea san pe bai
2: it's mo best to pelu ti test ni pe in kankan be to polopo awon eyan mo se ma so pe and defense set to that midfield kankan lo ni soro ki midfield ba ti le ni soro pe so ma wa lori awon defender ke te pe test to le play clinic bo ti fun osi ka se to ba ti de ni se ma ri changes
0: ti mo si ka se do ba ti de ari changes o da ko si wahala agba e ti gbo won ni ti mo si ka se do ba de
3: won ni point to pe mi fi jesse njo twice midfield
0: in Chelsea need midfield one name Ederson Valentin Bako
3: one name
0: Romeo Lavia
3: say won lawon leyin
0: Reece James won lo si
3: for Benny won lo si for ball Reece James to ba partner pelu Casedo a to fear so won le ke pe player Jason ni player but won ti won ti ko leyin
0: ke ba ni me do ba last call easy to
2: si
0: for fun G Fashion o ko yin bullet pe e seun
2: Mr. Komala fe lati alagbado.
0: Lati alagbado. Ikwa igba bolu le mbato. Eh,
2: Ogonas. Ogonas. Ogonas. Hmm. Cheri ni party staff o to so yen.
0: Hmm.
2: Cheri oro ni. Amo nkan kan wa be koda a si jiyan si ni ojo Friday ti Chelsea play. Information to ke to nlo yen ta lo so nlo yen information ni. But only a player kan ti lo get. To le mo fi pa information yen. O ni ba baton to npe yen be Alpha Kusi awon developer to lo ngba yen ohun ni o wa n Chelsea nsin gbogbo developer to wa le Chelsea yen won ni bi commission yen o la player to le gba commission yen Chelsea ti lo commission yen ri to le bi survive
0: Conte
2: ti lo ri
0: I'm going to go to the house.
2: Struggle at the win our way, and I want our Sutherland in a war. So so ani awa Arsenal ti match se no ni o wa ni ba je ma gbe tuwo
4: e seun gan ni agba ah ojo ti ko wa papa ma
3: agba lojo Friday ba
4: se bo se jenu
3: na ba le won da ko fun sana
4: a ma wo Madagascar pelu Super Eagles lojo Friday
3: awon Super Eagles na ka fun won ti ko lagbara pa lojo Friday
4: en temi bo se jenu e ja ma sere daada gbogbo en te nbe lojo pa ye lo jara ise o mo dupe e seun te ye mi si emi na pa yin le o yo da fun yin ju ba ye se ro lo e seun people people o double

0: kọ́lọ̀ délé ààrẹ o àpábíò ló sọ bẹ́ẹ̀ ìgbà tá ààrẹ tinubu àti ṣètìmọ̀ ò sí nlé ọlọ́run kọ́lọ̀ délé kí ló fa because.
1: Okay. Ẹyin tinubu bọ̀ àti kẹ́sí gbogbo àwọn alága ìbílẹ̀ gbogbo ó ní ẹjọ́ jàre o ẹ sojúṣe yín fáwọn aráàlú kẹ́sì kó àkóyawó o ọ̀rọ̀ tí bàbá so mọ̀ pọ̀ lọ jẹran nígbà tí ìròyìn bá wọra tán ẹ láǹfààní láti gbọ́ lágbọ̀gbádùn láàárọ̀ tòní.
0: Tọ́wọ́ Tinubu bí ṣe dúró rẹ Tinubu ti ṣe dúró rẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn agbègbè kan ò tí ì máa jẹ́ mùsùlùmí náà bá mínísítà lẹ́kọ̀ọ́ ètò iná ọba lọ sọ bẹ́ẹ̀ kí wọ́n ló ṣẹlẹ̀ ẹ máa gbọ́ o nígbà tí ìròyìn bá wọra tán.
1: Òkè o ìwé àbádòfin tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan lámọ̀tárí sáwọn ilé ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ tó ń lọ bíi mẹ́rìndínlógójì ọ̀tọ̀ọ̀tọ̀ tá ń sọ bẹ́ẹ̀ gan-an omi ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: Ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ ikọ̀ ẹlẹ́ni mẹ́wàá láti lọ́bojúwò ìṣẹ̀lẹ̀ ikú àwọn ènìyàn mẹ́tàdínlógójì lákàtà àjọ NACDC nígbà tí ìròyìn bá tẹnubara tán ẹ máa gbọ́ làbáre.
1: Bàbá Chilawo Amọ ti ju ẹgbẹ́ òṣèlú kan lẹ́pọ̀ bí àmúkú ọsàn o. Ó takọ́sọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn ẹgbẹ́ òṣèlú wo gan ni ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ ganu sí gbẹ́nu sí gbẹ́nu ṣẹ̀ bó ti ń lọ lọ́kọ̀ kéjèèjì lójúmọ́ tòní.
0: Irọ́ ni wíkẹ́ pa o ìjọba àpapọ̀ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní bílíọ̀nù lọ́nà àádọ́ta náírà Mákindé ló sọ bẹ́ẹ̀ ń gbòòrò ayé ìgbà tí ìròyìn bá farabalẹ̀ tán ẹ máa gbọ́ o.
1: Ẹ mọ̀ pàrọwà sáwọn ọmọ yín ẹjẹ́ padà sílé ẹ̀kọ́ o kí ló fà á gan-an táwọn ọmọ akẹ́kọ̀ọ́ fi ń wọlé ẹ̀kọ́ níran gbogbo ẹ̀ pátápátá lẹ mọ̀ gbọ́ nígbà tí ìròyìn bá wọra tán láàárọ̀ tòní.
0: Ó ń dá àwọn kókó wọ̀nyí àti àwọn mìíràn làámọ̀ ṣe bẹ́ẹ̀ gbé yẹ̀wò láàárọ̀ tòní ẹ kú ojúmọ́
1: o
0: ẹ káàárọ̀ ń gbọ́ gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa alákòókò mọ́ omidanmo ń jẹ́.
1: Ẹ fọ̀ ṣọ́ọ̀tì ọ̀kẹ́ o ọlọ́rẹ́wájú òye wọlé ló kọ tèmi jàì ó yàgbé
0: wọ́n ni. Ẹ jẹ́ mú èmi kọ́ lọ délé ààrẹ ìǹdẹ́ ló fẹ́ ní kẹ́ni ẹni bọ́ọ̀dì àpábíò ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá mi Tinubu àti Ṣètìmọ́ àbí wọn ò ti ṣe sílẹ̀ ẹni tó jẹ́ ààrẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Nàìjíríà ìyún Godswill àpábíò olóhùn kọ́ ni adelé ààrẹ àpábíò sọ̀rọ̀ yìí ìyẹn ní ìpínlẹ̀ Akwa Ibom lọ́jọ́ ìṣẹ́gun àtẹ̀jáde òun ló wáyé o gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe ń bèrè ìpẹ́ ta la máa fojú jọ ní báyìí tí ààrẹ ò sí nlé tí igbákejì rẹ̀ náà tún sí nlé ààrẹ Bọ́lá mi Tinubu ló ń bẹ ní ilẹ̀ Faransé lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta nígbà tí igbákejì rẹ̀ Ṣètìmọ́ tóun náà tún sí nlé ìyún ń bẹ ní ìlú New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tí ó ti lọ kópa níbi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgọ́rin irú rẹ̀ nígbà tí àwọn ògbóná gbòǹgbò nọmba one and nọmba two tí wọn ò ti wá sí ilé báyìí làwọn èèyàn bá ní bàbá rọbẹ bàbá rádọ àwọn ọbẹ sẹbọ ẹjẹ amú nọmba three nọmba three sì pé òun kọ́ ní adelé o ìpé ṣùgbọ́n ẹ lọ fẹ̀mí balẹ̀ gbogbo nǹkan lọ létòlétò lórílẹ̀‐èdè nàìjíríà daily post ló post ẹ jáde àbí kan fi mí jẹ ni kan fi mí jẹ
1: ẹni pé
0: adelé
1: ẹ sọ pé abẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó di wọ̀ nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ tòní lórí òmìnira táwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n ní lórílẹ̀‐èdè wa nàìjíríà omi ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ti ké sí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ pátápátá porogodo láwọn ìjọba ìbílẹ̀ tó tó bíi 774 ní tìbútòrò ilẹ̀ wa nàìjíríà o láti rí dájú pé wọ́n ṣe ohun tó tó àtẹ̀yí tó yẹ pàápàá jùlọ lásìkò tá a wà yìí tí wọ́n ti ní òmìnira ètò ìnáwó tara wọn gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí ìdájọ́ èyí tó láǹfààní láti gbé kalẹ̀ kà níbi tó ti kéde o wípé àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n mọ̀ ní òmìnira láti máa náwó wọn fún àwọn iṣẹ́ àkànṣe ohun iṣẹ́ ìdàgbàsókè lẹ́sẹ̀kùkú lórílẹ̀‐èdè yìí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti wá pọ̀rọ̀ wà sí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ ọ̀hún láti jọ jáde ná owó náà bó ti tọ́ àti bó ti yẹ pàápàá jùlọ kí wọ́n pèsè ètò ìlera èyí tó gbọngbọ́n o fáwọn èèyàn tí wọ́n gbé lẹ́sẹ̀kùkú kí wọ́n mú ìrú gọgọ báwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kí wọ́n sì tún àwọn ojú ọ̀nà tó ń bẹ lẹ́sẹ̀kùkú ṣe o kí wọ́n pè pese omi to se bu mu bu e fa won ara lo ki won pese onje lopo ko oyo ku lopo yanturo ki igbaye gbadun awon ti won gbe lese kuku ko ba tun le ru gogo si o are tinubu eniti are eniti akowe si ijoba orilede wa nigeria iyan senator george akume leni to lanfani lati soju fun o lo mo fo kenke oro hun si buraye ni ojo isegun lásìkò tó láǹfààní o láti sọ lójú eégún ètò kan èyí tó jẹ́ ọlọ́dọọdún tá a mọ̀ sí annual national conference léyìí tó jẹ́ ti àwọn alága ìjọba ìbílẹ̀ tó ń bẹ nítorí tó ro ilẹ̀wà nàìjíríà tó wáyé o nílùú àbújá ibẹ̀ gangan ni ààrẹ tinubu mọ̀ ti pàrọwà ọ̀hún o ó di ẹjọ́ jáde ẹ ṣeun tó tó àtẹ̀yí tó yẹ pàápàá jùlọ kí èrè ìjọba àwarawa kó bá lè sàn dẹ́sẹ̀ kùkú ló ní so kí ó gbọ́ bọ́lá sí rẹ̀ the nation ló mọ̀ ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tùní omi.
0: Nàìjíríà ní náàbọ̀ tí ìdọ́dọ̀ tí wọ́n bó ti ṣe ń lọ kiri láwọn ìgbòho ayé láwọn apábì kan mínísítà lẹ́kọ̀ ètò iná ọba ló fọ́wọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ mínísítà lẹ́kọ̀ ètò iná ọba joseph tegbe ó ti jẹ́ kó di mímọ̀ ó ní àwọn agbègbè kan wọn ò tí ì máa gbádùn iná ọba gẹ́gẹ́ bí àwọn agbègbè mìíràn ti ṣe ń gbádùn rẹ̀ ó ní bí ó ti dẹ̀jọ́ wípé ìjọba àpapọ̀ ń gbìyànjọ́ láti rí wípé iná ọba ó gbéléwọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́gbẹ̀ ló sọ̀rọ̀ yẹn gbàtí orí ìtàkùn x rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ó jẹ́ kó di mímọ̀ wípé òun mọ̀ wípé inú àwọn ọmọ ilẹ̀ nàìjíríà kan kò dùn látàrí bí wọn ò tí ì ṣe rí iná ọba tó dúró re bíi ti àwọn mìíràn ó wá tẹ̀wájọ́ ó ní ìjọba ò dáwọ́ dúró láti rí wípé iná ọba túbọ̀ ń gbọ́ ó túbọ̀ ń gòkè sí lórílẹ̀‐èdè nàìjíríà ó ní pàápàá jùlọ ìgboro ó ti dé bá iná ọba láti nǹkan bí oṣù mẹ́ta tóun ti dé ipò ó wá gbà pé lóòótọ́ ló ṣe wípé kò ì tí ì kálé kò ì tí ì kako gẹ́gẹ́ bí àwọn kan ti ṣe ń gbádùn iná ọ̀hún ó ní ìjọba ò ní lérògbà pàápàá láti fowó kún owó iná ọba àti wípé ipò tóun wà yìí gẹ́gẹ́ bí mínísítà lẹ́ka ètò agbára kì í ṣe láti pàṣẹ òṣèlú inú wẹ́wẹ́ ní pọ́ǹṣì ni ròyìn ọ̀hún wà.
1: ó dá o ẹ mú kí ewé ẹjẹ́ jọ jẹun ayọ̀ bó o bá ń gbọ́ wò ó ṣẹ́ yẹ̀wò ni ó tẹ̀lé ọ̀mì ọ̀rọ̀ gbogbo ó di wọ̀ nínú ìwé ìròyìn the sun tó jáde lójúmọ́ tòní kínní ọ̀hún ló mọ̀ ìrànjú kankan kan bí òòrùn àràmọ́jú o wọ́n pe ẹgbọ́ ìwé àbádòfin léyìí tó pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan làmọ̀ láǹfààní láti tari o síwájú àwọn ilégbìmọ̀ asòfin tó ń bẹ láwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ilégbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀‐èdè yìí ló mọ̀ ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ lójúmọ́ tòní o ilégbìmọ̀ asòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n mọ̀ ti jáde sí bọ́ǹbọ̀ o bí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kí ni wọ́n ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà wọ́n ní ẹ̀gbọ́ ìwé àbádòfin léyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan làwọn mọ̀ láǹfààní o láti tari sáwọn ilégbìmọ̀ asòfin pátápátá porogodo tó ń bẹ láwọn ìpínlẹ̀ tuntun mẹ́rìndínlógójì ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n ṣe àgbéyẹ̀wò kíní ọ̀hún kí wọ́n sì buwọ́ lù ú nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde gangboro sígboro ayé ní ọjọ́ ìṣẹ́gun gbàtí ọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé nílégbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí alàgbà kàmọ́rù ògúnlànà ni ó mọ̀ tari ọ̀rọ̀ náà tó sì ṣàlàyé ọ̀rọ̀ lọ́rin kí ni wọ́n ní ẹgbẹ́ wẹ́ fi wò ẹ yẹ̀wò lọ́kọ́ kéjeje ó ní lásìkò tá a wà yìí ó ní ìwé àbádòfin léyìí tó jẹ́ ti ilẹ̀ wa nàìjíríà tọdún 1999 ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ fún tọdún 2026 làwọn mọ̀ láǹfààní o láti tẹ pẹpẹ síwájú ilégbìmọ̀ asòfin tó ń bẹ ní tìbútòrò láwọn ìpínlẹ̀ tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ èyí tó ń pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nìkan làwọn mọ̀ láǹfààní láti tẹ pẹpẹ síwájú wọn àgbà balance rẹ̀ lórí ṣókí the sun ló mọ̀ tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní omi.
0: ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ ikọ̀ ẹlẹ́ni mẹ́wàá láti lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ìpapòdà àwọn ènìyàn mẹ́tàdínlógójì tí wọ́n fura sí wípé wọ́n wakùsà lọ́nà ìtàn àwọn ènìyàn mẹ́tàdínlógójì ọ̀hún ni wọ́n náwó gan fún ẹ̀sùn ìfurasí ìwakùsà lọ́nà ìtàn tí wọ́n sì kó wọn sí àkàtà àjọ sífù dìfẹ́ǹsì gẹ́gẹ́ bí ìjọba ṣe àgbékalẹ̀ ikọ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun ẹni tó jẹ́ mínísítà lẹ́kọ̀ ọ̀rọ̀ abẹ́lé olúbùnmi túnjí òjò ló jẹ́ kó di mímọ̀ lásìkò tó yànnàná ojúṣe àwọn ikọ̀ náà fún wọn nílùú àbújá ó ní ibi tá a bá pè ní àkàtà ìjọba àpapọ̀ àkàtà ààbò ló gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ ibi táwọn èèyàn ó ti máa tú sọ ẹ̀mí wọn nù ó wá tẹ̀wájú oni eyika yi o sise ti owo ba gbe mu ipo lowo ninu isele ise kupa awon eniyan won ye oni o fi oni da boboru eni be yo si jiya yo jewe ya minister leka ora bele o je ko di bibo pe awon gbe ni si royin isele ipapoda awon eniyan ti won na won go won iyen ni ojo keta de ni ogun osu keso do ta wa ninu eye o wa je ko di mimo oni ko ye yo wa lo sise lori ki lo sele bawo lo se sele ti awon eniyan meta di ni ogoji tantan ti won fi se be gbe mimi lakata ajo wo vanguard lo se ye
1: to kori o ma ko wa yo mo ni ti a o ni tan gboro aye won ni tan ti oda si wa ngba omi bo ba ngbo wo ske
0: ye
1: wo ni o tele o di wo ninu weroyin daily post to jade o lojumo antuni won pe baba ti la wa ma ti takoso o sinu egbe osilu ndc lasiko ta wa yi eni tun se akowe agba ti joba apapo orilede wa nigeria nigba kan anori iyen baba chilawa ni o ma jade si bombo bi o tin sala yoro lorin kinwin oni lasiko ta wa yi ohun ma ti takoso sinu egbe osilu nigerian democratic congress ndc ni ojo isegun oni itakoso ohun ko mo seyin ipade yi to lanfani o lati se pelu eni tun se adari apapo fun egbe osilu ndc lori lede yi iyen senator Seriake Dixon ni legbe senator ohun to nbe nilo Abuja lawa leni to ko iwe fi egbe oselu ADC sile o ni ojo kini osu kefa latari bi atiku bi o se jawe olubori o gege bi omo oye fun ipo are labepepe egbe oselu ohun leye to mu ko kede wi pe selo ohun yo mo ti se atileyin to gbangba o fun obi kwankwaso ki won ba le ri ticket pa won le ri ticket gba ki won si le fakoyo ni bi eto idibo gbogbogbo ti o waye o lodun 2027 oni ni kete ti o ba te padade latenu isimi yen sabatika to nwa lasiko yo oni ohun mo kede lekun re pe egbo obi kwankwaso lo hun mo ba lo lasiko ta waye o bi o gbo balance re abi daily post lo seri e laaro to ni fa
0: ije ba ipinle oyo labe gomina seyi makide ti fi esun ko eni ti o je minister leka olu ilu ile wa labuja iye samuike ipe ofutu fe ete ni ara ti o ngbe jade si gboro aye ipe ijoba apapo fun ipinle oyo ni owo lori akose ise papako ofurufu ilu ibadan Yakide o je ko di mimo o ni ijoba apapo ipe ijoba ipinle oyo awon o tewo gba owo billion lona 50 naira 50 billion naira lowo ijoba apapo fun akose ise papako ofurufu na gege bi ijoba ipinle oyo to ti se tesiwajo ipe ipinle oyo ohun ni o se agbekale owo eleyi ti won lo lati fi se lati fi se atunse ladoke akitola international airport o be nilu ibadan gomina seyi makide lo soro ye lasiko to ba awon ololufe re soro iyen ni bi ipade kan eleyi ti o je ipade makide daora 2027 presidential town hall meeting eleyi to waye ni ipinle kastina ni ojo isegun sugbon wike o ti saju soro wipe are bola metinobo se agbe kale owo 50 billion naira fun ipinle oyo lori akose ise papako ofurufu ta royin re ye wike lasiko to nsoro lori era mo maworan tvc nibe lo ti fo mo oro lede ipe owo 50 billion naira ni ijoba apapo gbe kale lati fi seranwo fun ipinle oyo lori papako ofurufu na sugbon makide ni ibo kobo awon origba lowo ijoba apapo ipinle oyo lo se agbe kale owo ti awon na ara ba di meji ninu iwe royin di punch ni royin awon wa
1: oda eja mo lo soju oja papa bi ogan kasare lo mun tin be lori gbe ko baba ti padade eyin ko ya wa ko re olodun be pelu wa eja lo pa ka de papa o mi o ya gbe wa de be an bo a ni pede o
2: o fẹ́ràn oúnjẹ amọ o kórira ibalẹ inu to ma nwaye latari inu kikun aya tita atai sile oúnjẹ ninu ti ki je ko jafafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kiakia tara ri o si pada bo sipo logon ase lona marun ototo olomi to nbenu sore atoni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re gascol antacid itura kiakia pelu alafia. ile ise 15 healthcare plc lo se
3: Baba mama ore ara atojulumo nje yin ti gbo pe kini African Press gbogbon odun African Press Festival at 30 ogo ni vele du ma

ọgọta ọdún tí wọn ti ń fàdúrà àti orin yìí bá ọlọrun sọrọ láti sàmì ẹyẹ ńlá tá a pè ní diamond jubilee yìí wọn ṣe píyamọ àwọn ètò pàtàkì peace in sọjí ọlọjọ mẹta tí yóò bẹrẹ láàrin ọjọ monday 21st september sí 23rd september bẹẹ laago márùn ìrọlẹ ọjọ thursday 24th september ní ètò ìgbélé àdúrà pàtàkì ọjọ friday 25th september lẹtọ alẹ ayaba ayaba gala day bẹẹ laago méjìlá ọsán lọjọ simi sunday 27th september ní ìsìn ìdúpẹ níbi tá a ti fi jó fayọ fi yin ọlọrun fún ìdásí ọgọta ọdún yìí pẹṣẹ amọdáni israel evangelist ara imamadelo jp àti pẹṣẹ amọdáni israel fi owolabi iwájúmọjẹ alága àjọdún ayẹyẹ ńlá yìí pẹṣẹ amọdáni israel engineer ìyábọ abioye jp lakọwé àgbà ẹgbẹ pẹṣẹ amọdáni israel root olówúndára nìyẹn ẹgbẹ special apostle architect mu ayọdẹlẹ tìjẹ bàbá ẹgbẹ tí wọn yóò gba gbogbo wa lálejò lọjọ náà mo senior special apostle prophet ea fabi ní aṣíwájú ìjọ

0: to oda oro kanyin ojogbonde kanyin no ba wa dasi 0913655592 ni number te lanfani lati pese WhatsApp line le se wa number be 0913655864 omi
1: hello talo wa nbe o
2: aba afolede ni lati Daniel lu
0: an gbo yin e dasiro yin
2: e da fun fun akiesi ni o lórí ọ̀rọ̀ abuhari tààrẹ jò wá sọ kò rí bẹ́ẹ̀
0: lórí
2: ọ̀rọ̀ pé abuhari ń dágbára tó ń gbà tó lọ jáde kò rí bẹ́ẹ̀ sà
0: ó yà
2: èyí tí mo rántí sí abuhari padà sí gbágbára kalẹ̀ onígbà tó rẹ̀ wọ́n lálákọ́kọ́ wọ́n lò bí oṣù mẹ́ta lọ́kọ̀ nàìjíríà ń pariwo láti awúkà abuhari ti ṣàṣọ agbára àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì abuhari gbágbára kalẹ̀ wílílì ní sáfẹ́ lọ lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n kọ̀wé lọ́lọ́sùn mẹ́fà ìgbà yẹn lágbára fún sí báyìí ó fi yọ GSS director Dàláwà Dàwúrà so ìyẹn fún education ẹlẹ́ẹ̀kejì sàṣẹ lọ́rọ̀ ọ̀rọ̀ èrò epo gbogbo wa tí ẹni àánú sí ìta à ń ṣe rèé òkè nìkan là ń ṣàmì ẹjẹ́ àbèrè lọ́wọ́ ara wa gbogbo táwọn gómìnà wa ń gba àbá àfojú kan ló sọ ọ́ gómìnà ìpínlẹ̀ fún ara wa yìí wọ́n fẹnu ara wọn sọ wájú ààrẹ tinubu pé owó táwọn gbà láyò tinubu ojú ó tán gbà lọ́dún mẹ́rin abuhari lọ ẹ̀ń kálukú ẹ wá jẹ́ ká wo stéètì kọ̀ọ̀kan tó ń kálukú wá wà sówó tẹ́ ń kálukú wọ́n ń gbà pẹ̀lú bóyá ìtàn ṣe sọ àsọ sí báìbù tẹ́lí tá a bá fẹ́ béèrè béèrè ẹ jẹ́ ká dá ààrẹ jùlọ sọ àwọn ọmọ pé owó wa báwo lẹ ṣe náà báwo lẹ ṣe lò tá a bá sì ṣe yẹn sà kò lè ní solution o gbogbo tó wá lóun fẹ́ yọ òun fẹ́ dá ìkú korokoro padà ẹ jẹ́ á béèrè pé ọ̀nà òun náà fẹ́ gbà báwo ṣe ṣe mo ni wọ́n ti rówó bóò lára ọ̀sẹ̀ sínú ní ìlúkù ní ti ń bẹ̀lẹ̀ báwo ṣe sára ó tẹ̀ wọ́n
0: ẹsẹ̀
3: kú ètò náà wá fún ní láti Daniel lù. Ọ̀rọ̀ ẹ̀ ṣeun fún ìwòye ti yín adúpẹ́. Ẹ on vacation one collector June 2016 UK trip to Lavelle or Shetty one infection to one collector January 2017 10 days leave from January 23 to February 6 one collector 81 collector ni 2017 and 2019 turn of private visit ni London so out of 5 one collector ni emeta. So nkan ti o wa lodo
0: ni bayi ni e ja tun wo elomi ti o nbe loju na
4: hello
2: e ka ro
0: e ma so
2: e ti re pe ti olodun je da mo je baje
0: ami olodun
2: alaji so balaji akuri baba ita e
0: da so ya
2: baya o mo ki mo de ki alejo wa olodun ni je ki la ka yi mo de ami
0: olodun
2: bo te ni gele bu se dinu teni to wa lo wo yo we po ti baba to pe tan ti won ni pe ona wo lo fe fi gba yo ẹ dákun èyí tí wọn yọ iṣẹ náà kan náà gbádùn rẹ tí wọn bá yọ owó pẹyẹyẹ tọjọ pé kódà fún ọmọ ẹjẹ gbèsè káwọn sà ti máa gbádùn ẹ dákun ìgbà tí wọn jẹ gbèsè ganan tí ìrìn gbádùn tá à ń gbádùn wọn lọwọ bá kó sànù ni àwọn ọmọ ló wọlé sùn ìní sùn kọlọ ń kó sànù òbí mi ìgbẹ tí ìní kọ mọ àwọn wọlé ìwé ibo la wá lọ ganan ní nàìjíríà a máa ń gbogbo ká a fi gbogbo ọ̀rọ̀ wọn a fi lọ́nà lọ́wọ́ nítorí pátákó ní ká máa wí ní ọlọ́mọ èdè ká sì sọ yìí.
0: ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yín ẹ ṣe fún ìwòye ti yín ẹ bẹ́ sọ̀rọ̀
3: kan. ẹ yẹ sara ni tara ló béèrè náà nìyẹn pé gbogbo pọ́lísì tíjọba bá lè gbé kalẹ̀ no matter bó ba ti lè rẹwà tó tí ẹ wà yín o bá ti reflect nípa ìgbà ìgbádùn ara ló béèrè láfi sọ pé lásìkò yìí ó yẹ kí àwọn ìjọba states kó ti láwọn kankan tó yẹ pé ọ̀fẹ́ ni òun lọ kwásù ni èló lowó yín kí wọ́n tó yẹpò answer 150 ẹ gbé lọ sí 60,000 àǹfààní owó tí ń wá nìyẹn èló lowó yín kọ́ra poli àwọn secondary schools textbooks free gbogbo àwọn kìíní yẹn ẹni pé tó bá ń ṣẹlẹ̀ ara ò ní ta òǹbí wípé à ń repo lọ́wọ́n àtúnwádélé wòsàn èyí tá à ń san tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ó tún wọ́n ju èyí tá à ń san tẹ́lẹ̀ nísìnyìí lọ so gbogbo àwọn nǹkan báyẹn ẹ wà àwọn bóyá àwọn oníkórópè ni ọlọ́kadà ni èló ni wọ́n ń san délì kówó tó kó tó di pé wọ́n yọwọ́ epo nígbà tí wọ́n yọ tán ó yẹ kó dínkù ni so ìyẹn lára ló fi mọ importance pé ah ìdínkù owó yọ ìkópa owó tí wọ́n yọ yìí ó lapa lérí ìgbà ìgbádùn tiwa but ìyá méjì ló ń jẹ aráàlú à ń repo lọ́wọ́n gbogbo ohun tá à ń tún wá ń ṣe nígbà tí wọ́n tún yọ tán ó tún wá wọn sí so aráàlú ó béèrè náà pé kí lẹ́sẹ̀nsì subsidy remover.
0: ọ̀dà omidan jẹ́ àmúkàn sí ká máa lọ.
5: Hello, ẹ káàárọ̀.
0: Oye, atakọ̀tọ̀ kan o kọ ní o.
5: Ẹ kú ètò, Afeez Asudẹ lorúkọ mi láti òkè lélẹ̀.
0: Agbọ̀ yín.
5: Mo kí comment púpọ̀. Ṣé rí lórí ọ̀rọ̀ ká yọ ìkúnpá àbí afẹ́dà padà? A kàn rọ àwọn aláṣẹ wa. Ṣé rí ìnira tí ìkúnpá owó epo tí wọ́n yọ yìí tó ń kó bá ráàlú? Ó pọ̀ púpọ̀. T tabawa yo fun pata nko la gomina lo nja gomina yi nje won fi se nkan to to ilu won iro ni won fi se nkan ti o kara ni nkan ti awon gomina yin fo wa se tabawa yo fun pa ti o ba ti detalika lorun to mo le re ile we lo ti ara ni ori nkan se ta ri eto ko pe se ti gbogbo situ wa ndenu kole ti o si gba igbadun fara a so fun joba pe mu fe na ni a le hold the governor wa responsible to the president lo yo kun pa owo epo oun lo nko fa awon gomina ta ba direct e fara to je fara ni access ni te ti le gba osan fe a mo nkan ta nle gba pe nigeria o ta lojo kan so eto na
0: e se un fun ewoye ti e ja mo lo fun ti aro otuni ope pataki lowo balawura bi to ba wa se eto atuko ale ta aro otuni be la tun dupe o lowo lami to wa comrade olariwaju isowo ile isowo ni baje laila e se ga mo ri yin ba e ma gba pe ewoye lami to wa ti mo ti awa tokun mejejo yato gidi nbe o si ewoye ti lami to wa ati ti ikane diamond 88.7 fm nile lorin bi ewoye won o yato si ti awa tokun o si yato si ti ikane ye ah omida o ba di ago mewa la fa lati pade omida tin da gbeni gbeni lori odan lori eto tapi ni
1: pawada si
0: nko ni se wa o wala ma gbe on to da se iko wa nipa laanu wa
1: ati awa ti won yo sanu
0: fun olariwaju yi wole lo ko temi
1: omida olayinka ajani ajibade le mi nje o ire

0: fóònù.
1: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: Bí àbí fún mi bẹ́tù àbí, bí àyè
0: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
3: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ. After working.
0: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
5: Àwọn tí wàá yàn.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
4: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
6: Diamond FM.

oṣù kẹsàn-án ọdọọdún òun náà ni àyájọ sickle cell awareness month àyájọ ètò ìlanilọ́yẹ̀ fún àìsàn sickle cell a sì máa ń gbọ́ lóòrèkóòrè tí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan bíi genotype AA AS SS crisis pain marriage compatibility àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí a ó máa bójú wò ó lọ́nà tó yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò yìí ǹjẹ́ àwọn ọmọ yín mọ genotype wọn mi ò sọ̀rọ̀ nípa ẹ̀yin àtọkọ yín ọmọ yín ǹjẹ́ wọn mọ genotype wọn ṣé àwọn ọmọ tiẹ̀ mọ ohun tá à ń pè ní genotype and I'm not talking about child who already has sickle cell mi ò sọ̀rọ̀ nípa ọmọ tó ti ní sickle cell I'm talking about every of your child gbogbo ọmọ tẹ́ ẹ bí pátá ṣé wọn mọ genotype wọn torí pé lọ́pọ̀ ìgbà àwọn òbí máa sábà ń fi kí nǹkan wọ̀nyí pamọ́ fún àwọn ọmọ tàbí kí wọ́n fi pé wọ́n ṣe kó ní ìdí kan mọ́ bí mo ṣe wà mo fẹ́ wọ yunifásitì tó mọ tó ń pè kí n tó mọ genotype mi nígbà tán ni a máa drop documentation ní yunifásitì ẹni mo tó lọ ṣe genotype mi of course àwọn parents mi á ti mọ̀ ṣáájú mi ṣùgbọ́n wọn ò jẹ́ kí n mọ̀ nípa ẹ̀ fún ìdí kan àbí mi ṣùgbọ́n ní báyìí ǹjẹ́ àwọn ọmọ wa tiẹ̀ mọ̀ okay AA ni mí O positive ni mí AS ni mí B positive ni mí ǹjẹ́ àwọn ọmọ yín mọ̀ àwọn nǹkan wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làá máa gbé yẹ̀wò láàárọ̀ tòní éèjì wo ló yẹ kí ọmọ ti mọ genotype ẹ̀ kí ló yẹ kó mọ̀ nípa genotype ǹjẹ́ ó yẹ kí àwọn òbí dúró dìgbà tí ọmọ wọn bá bẹ̀rẹ̀ sí ọmọ wọn fẹ́ máa ní ọ̀rẹ́kùnrin àbí ọ̀rẹ́bìnrin kí wọ́n tó máa sọ̀rọ̀ fún wọn nípa genotype wọn àti àwọn nǹkan wọ̀nyí mo ní àlejò lórí ètò lónìí ṣùgbọ́n kí n tó máa kí wọn káàbọ̀ sórí ètò ẹ tún káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sí agbọ́n tí ẹ̀ka ètò ìlera níbi tá a ti máa ń lara wa lọ́yẹ̀ dára wa lẹ́kọ̀ọ́ gbára wa níyànjú lórí ètò ìlera èmi àti yín omidan Olayinka Ajani Ajibade lórúkọ tèmi kàrọ.

0: omi babalẹ omi anipa owara ojo balẹ ta shara shara egbe ye wo ti lale wu bujade terere buyona ye panpa si kani diamond 88.7 fm milu ilorin ori eto egbe ye wu lauti ma fun yin ni awon komboki dankogbi iroyin ati awon iroyin agbose aye to jade laarin ose ni gbogbo ago mejo abo asale ojo eti ojo friday
1: by popular demand atumo gbe eto egbe ye wu ka yin mole ni gbogbo ojo wednesday ni dede ago meji labo san
0: lori kani diamond 88.7 fm nilu ilorin eto egbe ye wo to se yi o ma gangan to a o ma si pepe bi po mo alata o tun ma ze e ma miss ye cause tell kari ni
2: karale erewa la keru ona mo kin te sho mo kin tologun tologun mo wan kin ti diamond bo kin ni gbogbo bi ti e tin gbo mi o eto yin eto wa egbe yewo o na lo tun gori ategun lati kan ni diamond 88.7 fm to wa ni ilu ilorin gege be se mo wi pe osose o na le ngbon mi ni ori eto egbe yewo e nse ndarapo mo wa lori eto yi fun igba koko e wan wo pe ki gan la nse lori eto yi ori eto egbe yewo ni mo ti ma fun yin ni awon komboki gbankogbi awon iroyin agbo se ahin kaye fi iroyin to ti jade laarin ose to koja titi di asiko yi ta ba fun yin ni awon akole iroyin na tan la ma tun si iroyin na de isale ikoko ko wa si idi meji ta fe mu awon iroyin wa si eti gbo yin ji wi pe ko le si wa leti ko le si wa ni gbero ipako ko le la wa loye ko le je idanilako ati itosona fun wa pe bi teni kan si jisofin ka wa na ka mo jisofin be so ba ni se pelu oro idanileko ko le da wa leko so ba ni se pelu koriya ko le se koriya fun wa awon idini yi ta fun ma mu awon iroyin wa si eti gbo yin e ma wa fojo pojo e ma fi ojo pojo temi tori oto lojo oto lojo oto si lojo ojo lomo to gbe olubi korun wa si ile aye ojo lomi wali wali ton ro latoke ojo lomo ton sare kiri lojo ogunle emi o wa kin sojo mi o nsojo n o si nsojo o ko temi ni olubukola omo bori owo honorable ambassador omo b omo ologo ton rogolo to ma rogolo titi di ojo ale amolara bi oyinbo awele wa bi eyi okin emi na ko anu olorun mo kukuri gba e ki mi dele dele pe mi ni omo wa omo ekun omo akakabu gba oniru omo oku ori koto sa omo sekuse ki bogun leru omo onilu ijero ekiti ekiti kete mo wa fe ke wa nkan fi idile tabi ke fi idile nkan ke n to gbo so fun en ti o ti gbo eji omo pe to egbe yawo ti gbera so lo ni regede fin ki wa ma fun yin ni awon combo ki iroyin to ti jade laarin ose Toyin Abraham soro nipa nkan mo ni gbagbe to sele si eyi to gbomi je loju loju re eyan le gbe esin lori amo ki wa re buru iyawo Femi Adebayo tele lo so be baba jade laye laafin oba Oyo leni odun 420 oko le nirinwo osise banki to di eni to nta pomo alata loja nilu ibadan o soro idire ti mo se ko lati polongo ibo fun apc nilu eko toyin abraham lo soro di mimo eye gbe iro kiri o ki se gbese 8000 lo so muhammed to kudero atimole o ohun to sele gan re olopo oyo se alaye oro awon ore won kedun iku enikan to ni iwe eri first class eni to je wipe o je awa okada to mo ba awon eyan fi eru won sowo ta mo si dispatch rider won kedun iku re pelu bi oko kan se gba ti oko yi si sa lo ni ipinle ogun omo odun medogun kan lowo te taye ma je ko dun mi won ba awon ibon eleyi to ko pamo sinu bredi nilu eko oluko mo rile ede nigeria dr gbadebo odularu ni won ri oku re o ni South Africa lawon molebi re ba ni awon fe tana wadi on to sokunfa iku re arakunrin kan to fi le America se ibugbe ke gba jare leyin sori wipe egbon re ta ile tora ni 100 million naira to si je wipe 10 million naira lo ra ile yi amo ti egbon re o so nko fun won yi ba pa okunrin kan ni to si ibudo igbafe ni pinle osun awo sikun awon agbofinro te akeko kan eni to de adari egbe okunkun to keko jade pelu bo se sina ibon lakolako lasiko to ndagbere nile iwe to ti keko jade idunu shubulayo fun onisowo kan to fi ilu ile sase ibugbe leyin to kegba jare wipe awon firindi oke won wa ja lole si won ko fonu ati awon ero mi ninu shop re ni bayi oni ka awon eyan ba ndupe o lowo gomina adeleke ati pelu mi olaje ngbesi pelu bi won se fun oni million lona ogun naira 20 million naira won yin na ni awon kan bo ki iroyin to ba mi wo de eto fun toni e wa nkan fi idile tabi ke fi idile nkan ki mo tun suro yan gade isale ikoko baju baja osere to yin abraham tun ti soro bi iroyin se nlo lori ayelujara pe iyawo re ati igbeyawo re ati kola wole ajeyemi tituka to yin tun soro ninu video kan to ti tan kale lori ayelujara nipa bi oyun osu merin se wale lara re ilu moka osere na soro yi ni bi isin orin besti jesus concert 2026 to waye nilu eko lopin ose to koja ni bi eto na lo ti so o nipa bi pastor bolaji idowu se se iran lowo fun pelu owo eleyi ti o fun to si tun gbadura fun pelu to yi ni ohun wa lori itage nibi ti on tin sere lowo ni nigbati oyun ohun wale mo ti wa ninu oyun osu merin amo oyun na wale nigbati mo nsere lowo ni isele yi wayi o okan mi poruru mi o fe pe mama mi tori won ti dagba gbaju gbaju osere na tun to tun je olotu ere so pe o nso fun oko ohun nigba na amo leyin na ni o nso fun pastor bolaji si alufa na si bere si gbadura fun ohun lese kese mo so fun oko mi o sugbon ibi so wa jina bayi ni mo pe pastor bolaji alufa bolaji bere si gbadura fun mi won si bere wipe nibo ni mo wa mo si da wipe mo wa lona ile iwosan won tun bere wipe ki lo nsele mo so fun won pe mo fe lo ko inu mi nini ile iwosan leyin ti oyin ti wale lara ohun bayi ni pastor bolaji fi owo toto million ranse si mi mo dupe lowo yin ojise olorun toyin lo se alaye be o ba gbagbe ile ise iroyin ori ayelujara kan ti gbe iroyin kan jade tele pe toyin soro ni ile ise television channels tv lodun 2022 pe ohun sukun nigbati oyin baje lara ohun tori ohun fe bi omo kan tabi meji si iyawo Femi Adebayo tele omo Tayo Sanusi si opo mo si iyan aladuke ti juwe odun merin seyin gege bi eyi to fi ja ogun ti ko ye ko ja omo Tayo lo soro na ninu atejade kan to fi lede loju opo Instagram re ni iranti ayeye odun merin le logoji re loke epe nigba to soro na lori aworan kan to ni ohun ya lodun na lohun aladuke so pe nigbati ohun ko molebi ohun wa si ilu Eko lati ma gbe ninu ile nla kan ohun ro pe igbadun ti bere niyen o se alaye pe akoko ti ohun ro pe igbadun ti bere lo n bere si ninu idojuko to lagbara bo sile je pe ohun ni ilosiwaju de ba aye ohun lasiko na ki se gbogbo eyan ninu won dun si ilosiwaju ohun gege bi ohun se lero saaju amo sa ohun ni odun merin na ti ko ohun ni opo eko ti ohun ko ni le gbagbe ikankan nu re lara awon eko na gege bo se alaye ni pe ile aye ko se fi oju lasan gbe o ohun buburu ma n sele si eyan oninu re eyan le gbe esin lori amo ki iwa re buru ore le dani ogun abenu gongo wa aye n be eyan wa abibili ati bebe lo iyan aladuke lo so be koro afin alaafin silu oyo bo de duro jaye sikede ku baba leyin ti o se aisan ti ko si fe je omo baba je ijapa to ti wa ninu afin ti alaafin ti ilu oyo lati odun ogun odun leni irinwo seyin gege bi bo de duro jaye oludari eka iroyin ati polongo fun alaafin oba bimbola akim owo ade kini se so baba ku lojo aiku ni afin alaafin ti ilu oyo bo si le ja wipe saju ikede yi opo eyan ni o mo wipe ijapa toto odun 420 wa ninu afin alaafin ti ilu oyo duro jaye se alaye pe itan atenudenu fi idi re mule wipe ijapa na ti wa ninu afin oyo lati igba ti ilu oyo ti tun ti bere ti o si ti lo sa pelu opolopo awon oba to ti je nilu oyo duro jaye ni aka baba si eni to ti pe julo ni ilu oyo o ni eranko osin ti alaafin feran julo oba to wa lori oye bayi ba ni afin nitori wipe awon oba ti won ti je saju re ni won tin toju baba ti won si jogun re gege bi awon ini afin to se pataki akosemose imo nipa idiyele ati akoso ile igbe ni ogbeni adeloye adekunle ile ifowopamosi lo si tin sise fun opolopo odun ki oro to ba ibomiran yo fun si ise si bo lowo re ona ati waji je mimu kiri lo mu ko ya egberun lona ogun naira lowo iyawo re lati fi bere owo ponmo alata sise tita o ti o fi di eni ti opo eyan mo si ponmo alakowe loja agbagi nilu ibadan ninu iforowuro ogbeni adeloye adekunle se alaye irin ajo re lati nu banki nibi ti si jako di mo wipe won gba ise lowo ohun oni nigbati ile aye le koko bi oju eja fun ohun lo je ki on so fun iyawo ohun pe o mo ni ise kan to n fe se oni iyawo ohun koko binu pe aha odidi alakowe bo lo se mo ta ponmo oni eleyi gan lo wa je ko won a so wipe ponmo yi gan lo n fe ta o to won pe ponmo na ni pe e ba mi ra ponmo ponmo alakowe ponmo alata oni awon eyan sin ba ra ponmo yi o wa no nton bere ni owo toto owo ka o mo rile ede Nigeria se iranlowo fun ohun ki ise owo ponmo to nta yi ko ba le feju keke si eni o gbo tenu ega ni o so pe yo ko npa to gbajumo osere theater to yin Abraham ti se alaye idi to se ko bi won se foruko re sara awon osere ti yo polongo ibo fun egbe oselu APC ni ipinle Eko ninu atijade to fi soju opo X re lojo Eti Toyin Abraham so pe ki se nitori awon to n bu ohun lori ayelujara ni o n se ko lati polongo ibo fun egbe oselu APC ninu atijade ohun o ni o n ko ipe na nitori won ko so nkan fun ohun ki won ti o fi oruko si ara awon to ma polongo ibo o so pe oun ti so saju pe oun ko ni kopa ninu oselu lasiko yi ati pe nkan to so ni oun se nitori oun ka dede ri oruko oun lori ayelujara lai se pe enikeni bo oun so nkan kan tele lojo ori ni atijale kan ti gba ori ayelujara eleyi to se afihan awon ti yo ma se polongo fun egbe oselu APC ni ipinle Eko ti oruko Toyin Abraham si wa nibe amo ko pe ti iroyin na jade ni Toyin Abraham fi kede sita pe oun ko si lara iko ipolongo kankan o ati pe oun ko ni lowo ninu oselu lasiko yi e oran ti pe Toyin Abraham koju awon ipenija lori ayelujara nibi ti opo eyan tin bu ti won si ndeye si nitori pe o se atileyin fun Aare Bola Ahmed Tinubu ninu eto idibo odun 2023 ilese olopa ipinle Oyo ti soro o lori iroyin to ti lori ayelujara pa eleyi to so pe odomokunrin kan Alamin Muhammad gbemi ara re leyin se olopa ju si atimole lori igbese 8000 to je ilese olopa so salaye loju opo X re wipe iroyin kan ni olopa mu okunrin yi won si gbe lo si ile ejo lori igbese 8000 to je na eleyi to je ko gbemi ara re leyin ojo meta to kuro ni ahamo olopa agbẹnusọ ọlọpàá ìpínlẹ ọyọ ti wá ṣe àlàyé pé irọ tó jìnà sí òótọ ni ìròyìn ọhún eléyìí tó sì ṣí aráàlú lọnà àwọn ọlọpàá ni kì í ṣe ohun tó gbé olóògbé náà dé ilé ẹjọ láwọn èèyàn kan ń gbé káàkiri lórí ayélujára o alūkkóró iléeṣẹ ọlọpàá sọ pé ọkùnrin náà lọ bá obìnrin tó ń ṣe òwò pos láti gba 23,000 èyí sì gbàgbọ́ wà pé yóò dá padà fún obìnrin oní pos náà lórí áàpù fóònù rẹ̀ báyìí ni obìnrin oní pos náà fún ní owó yìí àmọ́ olóògbé yìí kúrò lọ́dọ̀ obìnrin oní pos yìí láì dá owó rẹ̀ padà gẹ́gẹ́ bí ó ti ṣe ìlérí lẹ́yìn ọ̀pá atótónu ni ọkùnrin náà dá 15,000 padà nínú owó yìí àmọ́ kọ̀ láti san 8,000 tí owó tó kù tó jẹ obìnrin náà lẹ́yìn náà ni obìnrin tó ń ṣòwò pos yìí gba fóònù ọkùnrin yìí wípé tó bá dá owó òun padà lòun yóò fún ní fóònù rẹ̀ dípò kí ó sanwó tó kù ọkùnrin yìí lọ wà ipá sí obìnrin tó fi pos ṣòwò nílé rẹ̀ lọ́jọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí tí ó sì ba ẹ̀rọ airtel tí obìnrin náà fi ṣe ìforúkọsílẹ̀ sim card fáwọn oníbàárà jẹ́ tó jẹ 177,000 naira a sì gbọ́ pé wọ́n ta ẹ̀rọ náà ní iye owó yìí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn ará àdúgbò dá sí ọ̀rọ̀ náà àmọ́ wọ́n ní ọ̀rọ̀ náà kò yanjú ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ni ọ̀rọ̀ náà padà dé ọ̀dọ̀ àwọn vigilante gan ló wá kó àwọn méjèèjì lọ sí àgọ́ ọlọ́pàá alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn gbìyànjú láti bá wọn yanjú ọ̀rọ̀ náà àmọ́ ẹni tó lọ̀rọ̀ ni òun gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ báyìí ni wọ́n gbé ọkùnrin náà lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé hùwà ipa àti pé ó ba nǹkan jẹ́ kì í ṣe nítorí 8,000 náírà ni wọ́n fi gbé lọ sí ilé ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni ọkùnrin náà dèrò àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n àgòdì torí ó kùnà láti pèsè àwọn nǹkan sí ilé ẹjọ́ béèrè fún bẹ́ẹ̀lì rẹ̀ kì í ṣe wípé ọlọ́pàá tì í mọ́lé nítorí gbèsè 8,000 tó jẹ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ọkùnrin náà gba ìtúsílẹ̀ lẹ́yìn tó pèsè àwọn nǹkan tí ilé ẹjọ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ni kì í ṣe nítorí 8,000 ni ọkùnrin yìí tó fi dèrò àtìmọ́lé àwọn ọlọ́pàá ni ó yẹ kí ìwádìí wáyé lórí nǹkan tó ṣokùnfà ikú ọkùnrin yìí dípò báwọn kan ṣe ń lọ ikú rẹ̀ mọ̀ pé ó wà ní àtìmọ́lé ọlọ́pàá àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ti ń ṣe ìdárò ọmọkùnrin kan ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde fásitì tó sì ní ìmọ̀ ẹ̀rọ first class ọkùnrin yìí ni wọ́n pè ní dispatch rider àwọn tí wọ́n máa ń fi ọ̀kadà bá àwọn èèyàn fi ẹrù ṣọwọ́ ní ìpínlẹ̀ ogun olóògbé yìí òun náà ni ó di mímọ̀ pé ó ṣẹ̀ jáde fásitì o tó sì gba ìwé ẹ̀rí first class bó tilẹ̀ jẹ́ wípé nígbà tí ò tí ríṣẹ́ ló wà ọ̀kadà láti máa bá àwọn èèyàn fi ẹrù wọn ṣọwọ́ o àrígbámú ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ mọ́nìgbàgbé òun náà ló ṣe o lásìkò tí ìjàmbá ọkọ̀ kan eléyìí tí ó lè kọ́kọ́ wáyé pẹ̀lú bí awakọ̀ kan tó sa eré àsápajúdé bó ṣe lọ kọlu ọmọkùnrin yìí níbi tó ti ń fi ẹrù ṣọwọ́ fún ẹnìkan o níbẹ̀ náà ni ọmọkùnrin yìí tó ti pàdánù ìwàláàyè rẹ̀ àwọn èèyàn wá ń ṣe àpèjúwe ọmọkùnrin náà gẹ́gẹ́ bí akínkanjú ẹ̀dá ọmọ ọdún 15 tórúkọ rẹ̀ ń jẹ́ táyé má jẹ́ kó dùn mí òun náà ni ọwọ́ ṣìkún àwọn agbófinró tẹ̀ onílùú Èkó lórí ẹ̀sùn wípé wọ́n ká ìbọn mọ́ ọ lọ́wọ́ nínú búrẹ́dì tí wọ́n fi ìbọn náà pamọ́ sí fọ́nrán fídíò ṣe àfihàn bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wá ọmọkùnrin náà lẹ́nu wò táyé tó ń gbé agbègbè ọjà amúṣin òun náà ni ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé níṣe ni wọ́n fi ẹrù náà pamọ́ sí ọwọ́ òun o gẹ́gẹ́ bí ó ṣe di mímọ̀ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé bóun ni ó ṣe rí búrẹ́dì tí wọ́n ká ìbọn sí inú rẹ̀ níbẹ̀ náà ni ọmọ náà ti ní samuel òun ló ní kó ń bá òun mú dání o táyé jẹ́ kó di mímọ̀ pé ọ̀rẹ́ òun ni samuel tó sì ní kò tí ì pẹ́ púpọ̀ tí àwọn fi mọ ara àwọn o ó jẹ́ kó di mímọ̀ pé samuel yìí òun náà ni àwọn jọ máa ń ríra lóòrèkóòrè ó ní nígbà tí òun dé láti skul òun náà ni samuel wá bá òun o tó sì ní òun fẹ́ kó ń bá òun mú búrẹ́dì yìí lọ sí oṣù òdì tó sì sọ ẹni tí òun máa lọ fún ní búrẹ́dì náà ó ní kó ń lọ fún wọn ní terminal 1 o níbẹ̀ náà ni wọ́n ti máa gba búrẹ́dì náà lọ́wọ́ òun ó ní lónìí lòun rí samuel o tó sì ní kó ń bá òun mú búrẹ́dì náà lọ sí oṣù òdì o kó tó wá di pé ọwọ́ tẹ táyé nígbà tí táyé máa sọ̀rọ̀ ó ní ṣe rí kì í ṣe pé ọ̀rẹ́ òun náà òun ni samuel jẹ́ o bákan náà ni wọn bèrè lọwọ rẹ pé ọmọ ọdún mélòó gan ni tó sì ni ọmọ ọdún 15 òun ni òun fọnrán àkálẹ fídíò tó gbọ orí ẹrọ ayélujára pa òun náà ni wọn ti ń tú búrẹdì yìí ó tí ìbọn sì wà nínú búrẹdì tí táyé sì gbé búrẹdì náà lọwọ olùkọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni ọdún 51 ẹni tó ń ṣiṣẹ́ ní fásitì fort air tó wà ní south africa ọ̀mọ̀wé ayọ̀dẹ́lẹ̀ tèmídayọ odúláru òun náà ni wọ́n rí òkú rẹ̀ ní ilé ìgbé rẹ̀ tó wà ní ìlà oòrùn cape province àbúrò rẹ̀ ọkùnrin ọ̀mọ̀wé gbadebo òun náà ló fi ìdí ẹ̀ múlẹ̀ lórí ikú arábìnrin náà ó jẹ́ kí ó di mọ̀ pé èyí ṣokùnfà bí wọ́n ti ṣe ń wa owó láti fi ṣe ìrànlọ́wọ́ fún mọ̀lẹ́bí arábìnrin yìí ẹnìkan tó ní kí wọ́n forúkọ bòun láṣìírí ó ní àwọn ọ̀rọ̀ wípé ikú àmútọ̀run wa òun náà ni ikú odúláru ó ní ohun tó ṣokùnfà ikú rẹ̀ òun náà ni ò tí ì di mímọ̀ àmọ́ níṣe ni wọ́n rí òkú rẹ̀ nínú ilé ìgbé rẹ̀ nílẹ̀ south africa ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan tó fi ilẹ̀ amẹ́ríkà ṣe ibùgbé ọmọ kẹgbàjarè o lórí bí ẹ̀gbọ́n rẹ̀ ṣe lọ ta shopping complex láì jẹ́ kó mọ̀ sí o dúkìá yìí ni wọ́n ní ó rà ní 10 million naira tí ẹ̀gbọ́n yìí sì lọ tà ní 100 million naira arákùnrin náà ó ló jẹ́ kí ó di mọ̀ pé nígbà tó wá sórílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2020 òun ló ń ra dúkìá náà o ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó fi ilẹ̀ amẹ́ríkà ṣe ibùgbé ó jẹ́ kí ó di mọ̀ pé gbogbo ìwé ẹ̀tọ́ni tó ní ṣe pẹ̀lú dúkìá náà tó jẹ́ 10 million naira ló wà ní ìkáwọ́ ẹ̀gbọ́n òun òní lásìkò tó ń wálé láti ìrìn àjò sí orílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2020 kó tó di pé òun padà lọ sílẹ̀ amẹ́ríkà òun ló ń ra dúkìá náà lásìkò náà lọ́hùn-ún ó ní lọ́dún 2025 ni ẹ̀gbọ́n òun wá bá òun tó sì sọ wípé wọ́n fẹ́ wó shopping complex náà nítorí títí gba ibẹ̀ kọjá o òun náà wá gbàgbọ́ lórí ohun tí ẹ̀gbọ́n òun sọ ó nígbà tó ń padà dé sórílẹ̀-èdè nàìjíríà nínú ọdún tá a wà yìí òun ló ń rí wípé wọn kò fi ọ̀nà náà ṣe títì o àmọ́ tó jẹ́ wípé wọ́n ti kọ́ nǹkan míì lé shopping complex náà lórí o tó sì jẹ́ wípé wọ́n ti tà á fún àwọn kan tí wọ́n ní ilé oúnjẹ ó ní ilé oúnjẹ náà ni wọ́n ń tà lórí ilẹ̀ náà báyìí ilé oúnjẹ òun ló wà lórí rẹ̀ o ó wá ní lásìkò tí òun bi ẹ̀gbọ́n òun léèrè pé bó gan ni ọ̀rọ̀ ṣe jẹ́ ó ní ẹ̀gbọ́n òun á jẹ́wọ́ o nígbà tí ọwọ́ ṣìkun àwọn agbófinró tẹ ẹ̀gbọ́n yìí tó sì ní 100 million naira ló ń ta dúkìá náà àmọ́ tó sọ fún ọmọkùnrin yìí pé títì ló gba ibẹ̀ kọjá o tí ọmọkùnrin yìí sì ra dúkìá òun ní 10 million naira lásìkò tó ràá

ojú wọn Adékunlé ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí àṣà ó ní àwọn agbébọn yìnbọn pa ò nítòsí ibùdó ìgbafẹ́ kan tó wà ní délé yẹsà nílùú ọ̀ṣọ́gbó nípínlẹ̀ ọ̀ṣun Adékunlé òun ni àrígbámú ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbébọn yìí ṣe ìkọlù sí láàrin aago kan àbọ̀ òru sí aago méjì òru o ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá ó jẹ́ kó dìmọ̀ pé àwọn èèyàn náà ni wọ́n ṣọ lọ sí agbègbè náà ohun tó ṣokùnfà ikú rẹ̀ báyìí ni ò tí di mímọ́ o àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kí ó dìmọ̀ pé ó ṣeéṣe pé ohun tó níṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn òun náà ló ṣekú pa arákùnrin náà tí wọ́n pè ní àṣà nípínlẹ̀ ọ̀ṣun iléeṣẹ́ ọlọ́pàá tí kò má mú gàrí sọ́wọ́ arákùnrin ẹni ọdún mẹ́rìnléní ogún kan emmanuel ejim ejim ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde fásitì cross river unicross òun náà ni wọ́n kó má mú gàrí sí lọ́wọ́ sátidé lọ́jọ́ sátidé tí wọ́n sì lọ́ọ́ di rẹ̀ mọ́ fọ́nrán fídíò kan tó gba orí ẹ̀rọ ayélujára níbi tó ti ń rọ̀jò ìbọn bá jiná tù láti fèrèsé inú ọkọ̀ jíìpù eléyìí tó wà nínú rẹ̀ eléyìí tí wọ́n ní òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ lọ yá o lọ́jọ́ tí wọ́n ń sign out ní fásitì òun náà ni wọ́n ṣe eléyìí o nínú ọkọ̀ náà ni wọ́n ti na ìbọn síta o tí wọ́n sì ń rọ̀jò ìbọn àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn òun náà ni wọ́n sọ wípé wọ́n wà pẹ̀lú rẹ̀ tó náà sì jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìlú Calabar nínú ọ̀rọ̀ kọmíṣánná fọ̀rọ̀ ọlọ́pàá nípínlẹ̀ Cross River Geoffrey Odio òun ló pàṣẹ o wípé kí wọ́n tanná wádìí ọ̀rọ̀ náà igbákejì kọmíṣánná fọ̀rọ̀ ọlọ́pàá ó wá jẹ́ kí ó di mímọ̀ wípé ní báyìí wọ́n ti kó mọ́mú gàrí sọ́wọ́ ọmọkùnrin náà ìdùnnú ṣubú láyọ̀ fún oníṣòwò kan nílùú iléṣà nípínlẹ̀ ọ̀ṣun lẹ́yìn tó kẹ́gbàjáre wípé àwọn fìríndín ọ̀kẹ́ wọ́n ti já ṣọ́ọ̀bù òun o tí wọ́n sì kó fóònù àti àwọn ẹ̀rọ míì tó ń tà tí wọ́n kó lọ o eléyìí ló ṣokùnfà bí agbẹjọ́rò pẹ̀lú mi ọlájẹngbèsì bó ṣe bọ́ sórí ìtàkùn ayélujára o tó sì ní ẹni tó bá ní nọ́mbà ọmọkùnrin yìí tó sì lè ṣe atọ́nà láti rí kí wọ́n jẹ́ kí òun mọ̀ o nítorí òun ní ẹ̀bùn fún lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọmọkùnrin náà bọ́ sórí ìtàkùn ayélujára o tó sì ní kábọ̀n dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adeleke àti pẹ̀lú mi ọlájẹngbèsì o tó sì ní wọ́n ti fún òun ní 20 million naira láti fi ṣe ìrànlọ́wọ́ fún òun dére gẹ̀ẹ́rẹ́ mọ́dé mọ́gẹ̀ ìpé ìpéjú làlàfilà bá ti ń kọjá ìpé ìpéjú yóò di ọmọ bíi ṣé ò sí nǹkan anágbára anágbọ̀rọ̀ atẹsẹ̀ kùkú àdọ́nà jíjí ó wú ní kájẹran pẹ́lẹ́nu òǹfà ọ̀nà fún ni ò jẹ́ ní iná ni màá sì máa gbé gbogbo ẹnu mi relé o lórí ètò ẹgbéyẹ̀wò fún tòní ẹ jẹ́ pàdé lọ́jọ́ jímọ̀ lórí ètò ẹgbéyẹ̀wò èmi ti yín tòótọ́ olúbùkọ́lá ọmọ borí owó ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ ni mò ń dágbére fún yín o pé ìpàdé wa bí oyin o ó jàbọ̀.

0: Eka bokwada, iro yina re ni ekwa re. Are ile ye bola tinobo ti fon lede. Lodi idoko wo toto milionu lona egbeni dola. Si ise a kanse imagase. Re shala ye kibye igbise na. Ladi se idak basoke fon oro aje. Eka efe gasi ati pisise fon amon ile ye. Nigba ton fon lede. Eka to bu walu abeshin kawo pata ki fon are. Lodi ororo nyi atlana antali bayo onanuga. Shala ye. Ikwe. Idoko wo won to lede ati owo ile ise Amni International ati Total Energy oni ile ye fun mo pese afẹ gasi toto milionu lona ohodun cubic feet ni ojumo kan ege bi o se we afẹ gasi ohun oni sakasina oni o wa ninu kanga epo OM112 ati 117 ti won ri ni nkan bi 50 odun seyin amoto kuna lati do tinubu saraye pe idokowo na o du se iranwo fun idagba soke afẹ gasi ni ile ye o safiko re pe idokowo un lo tu je ki ile nigeria tawe sobisi ni ipese oro aje ati anfani fun awon omo ile ye Nino ero yi miran igba keji arele yi Kasim Shettima ni ola. Oni yo shoju ile Nigeria. Si yo si sala ye fun ajo agba ye atunto te Nigeria npe fun kakiri agba la ye. Nibi ipade apapo ajo ishokan agba ye ele kokan. Leni ogoni ton wa ye ni New York ni le Amerika. Shettima, ti yo shoju arele yi bratinubu niretiwa. Ipe yo sala ye. Awon igbese le Nigeria fun ora lafia etu abo ati igbese tu ye kan gbe lori ogojo ton yi pada papa julo atunto soro aje lagbaye oda liana oda rapo mo awon adari agbaye nigba tun so loju ipade ohun ti yo gbera so lati ojo keje leni ogun si ojo keje dini ogbon osu kesan shetima reti wa pe yo soro lori iwe Nigeria lori awon oro ton lo ni agbaye Wayo ile ise bufogo Dangote ati awon lagbata petrol oku ti mu adeko de bayi ton ta jala petrol ni ilu Eko ilu Port Harcourt ilu Calabar ati ilu Wori ni bamo bi po se nduwo ni agbaye ni ilu Eko ile ise Dangote oni o ti se adeko owo Nera me dogbon se tun ta ipotiro fun awon ile yi ni ipinle ohun bakan na ni ile ise Ascon Integrated Pinnacle ati Sahara lati se adeku owo toto nera meni le ni ogun tun ta ipo fun awon mo le yi le se MRS oni o se adeku ogun nera se tun ta fun awon mo ile yi egbese na lo waye mo se fide e mole pe ayepo lagbaye oni o ti diwo ni ibamo Washington ni ojo oja West Texas. Wayo adari apapo fun egbe oselu alatako Nigerian Democratic Congress NDC Senator Disake Dixon ti kesi omoye fun ipo re egbe oselu ohun Peter Obi ati egba ke idije fun ipo re egbe oselu na Rabiu Kwakwanso kake si awon omo egbe Obi Kwakwanso movement kan sora se papa julo lo won se se ikede igbimo ipolongo fun egbe oselu ohun ege bi osewe egbe na o so loju igbimo ipolongo fun ipare elenu mokan dini ogota ti egbe oselu NDC ege bo sewe egbe oselu ohun fide amule ipe won mo ni pa pe to lede atowo egbe Obi Kwakwanso movement ohun nigba ton ki kabo akaye papa itele yi baba sila wa to da po mo egbe oselu NDC Dixon salaye ipe awon egbe ton se atileyin fun egbe oselu kan gbajumo igbese a se koriya fe busina ese kuku ke se kan wo yaja lati dari egbe pelu egbe oselu papa ti lana ipolongo egbe bo se safikun re igbese ti won gbe ohun lo salaye ipe o je kan ti o bojumo Ajo ijoba leye ton fina sowo kakiri TCN ti kede wi pe yo se atunse se awon irinse mona mona ti won lo ni agbegbe ilu Abuja bere lati oni ojo keta leni ogun osu kesan papa julo awon irinse won ton fin pese na TCN ṣàlàyé pé ìgbésẹ̀ náà yóò gbéra sọ bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ṣèpilẹ̀ṣẹ́ apinna tìlú Abuja kò lè tanná fún àwọn oníbàárà tọ́rọ̀ kan gẹ́gẹ́ bí òṣèwé àgbẹ̀ tọ́rọ̀ kan ó ní agbègbè wuse zone 127 sharati hotel area central business district utako ijabi àtàwọn ibùdó kan ní ìlú Abuja. Láti ìpínlẹ̀ Plateau àwọn awakùsà mẹ́rin ló dágbére fáyé nígbà tí ibi tí wọ́n ti ń wakùsà rí mọ́ wọn ní agbègbè Bambara Fiyinyo Abilẹ̀ Bukos ní ìpínlẹ̀ Plateau ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní àná ọjọ́ ṣẹ́gun àwọn èèyàn ọ̀hún ó ní wọ́n jẹ́ ọkùnrin méjì àti obìnrin méjì nígbà tí wọ́n wakùsà tibẹ̀ sì rí mọ́ wọn lórí olórí àwọn ọ̀dọ́ ní agbègbè Bukos Daniel Tula ṣàlàyé wípé àwọn awakùsà ọ̀hún ló há sí inú kòtò tí wọ́n jì sí wọ́n ti sin òkú wọn látọwọ́ àwọn mọ̀lẹ́bí wọn Tula ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé rí ní agbègbè ọ̀hún ó sì kànmínú lórí àwọn ìpèníjà tó ń léde lórí ọrọ̀ ààbò bí wọ́n ṣe ń wakùsà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ìpínlẹ̀ Plateau ṣàlàyé pé wọn ò tíì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Afre Alabo ṣàlàyé pé àwọn awakùsà kì í kẹ́gbẹ̀jáde bá ti ṣẹlẹ̀ ọ̀hún bá wáyé. Ní ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tó ń mójútó ìbáṣepọ̀ tó lédè láti láàrin fásitì ìjọba ìpínlẹ̀ Kwara tó ní sètò ẹ̀kọ́ Kásúẹ̀dì àti ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ àwọn olùkọ́ tó wà nílùú Ìlọrin tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kwara ìgbìmọ̀ ọ̀hún ó ní wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí tó ń mójútó ètò ẹ̀kọ́ gíga tàti rí àwọn aṣojú mẹ́ta mẹ́ta láti ilé ẹ̀kọ́ ọ̀hún àti aṣojú kan iléeṣẹ́ ìjọba tó wà ní ìjánu ètò ẹ̀kọ́ rẹ̀ tí wà pégbèsẹ́ náà ọ̀nà yóò jẹ́ káṣepọ̀ láàrin àwọn méjèèjì kò gúnná sí i pàtó ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ẹni tó mójútó iléeṣẹ́ ìjọba ilẹ̀ yìí fún ètò ẹ̀kọ́ tó jẹ́ kọmíṣánná ké sí àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún pégbèsẹ́ láti wọ́nà àbáyọ sí gúngùn tó wáyé láàrin ilé ẹ̀kọ́ méjèèjì gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ Kwásúẹ̀dì ọ̀nà padà kó kúrò níbi tó wà báyìí ó tẹ̀síwájú pé ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ ló tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe etí gbọ̀nyìn láti kàyìndà mọ́dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè láti já okùn mi àwọn èèyàn mọ́kànlá lára wọn ní aláboyún kan nílẹ̀ South Africa lẹ́ẹ̀kan sí akínyìnpé ẹkú ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkún káyélujára wa ìdàkún ìbádọ́ rẹ̀ Facebook ìdàkún abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM Shining Supreme.
2: Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti kàyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè tán àyàn mọ́kànlá gbére fáyé lára wọn ni aláboyún kan nígbà tí àwọn agbébọn ṣínà bọ̀bọ̀ ilé kan tí wọ́n ti ń ṣe ayẹyẹ ní ìlú Kwamatuha ní ẹgbẹ́ durban nílẹ̀ South Africa ìkọlù ọ̀hún ló wáyé ní aago mọ́kànlá òru ní ọjọ́ ìṣẹ́gun nígbà táwọn èèyàn ọ̀hún yàbò ilégbèé náà níbi tí àwọn èèyàn wà àwọn méjì ó ní orí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìlẹ̀ṣọ́ kan fìdí ẹ̀ múlẹ̀ pé ìwádìí wọn fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tán já okùn mi wọn ọ̀hún àwọn náà ní afurasí tán wá àti pé ó ṣeé ṣe kó wáyé látàrí fanfa tán wáyé láàrin àwọn igun méjì. Síbẹ̀ ní ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ Yemen tilẹ̀ Saudi ṣe àtìlẹ́yìn fún òun ti gba ìṣàkóso orí òkè Kọ̀fán ní agbègbè Tas lẹ́yìn ìgbà tó jà káàdì papọ̀ pẹ̀lú àwọn agbébọn Houthi. Iléeṣẹ́ ológun ilẹ̀ Yemen fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ iléeṣẹ́ ẹ̀ka ìròyìn rẹ̀ pé ìjọba ó ní ó ti gba ìṣàkóso orí òkè ọ̀hún ní àná ọjọ́ ìṣẹ́gun. Iléeṣẹ́ ológun ní agbègbè Tas

wọ́n lòun yẹn gẹ́gẹ́gẹ́ nìyẹn. Èyí bari bàbá sọ́nbọ́rì bòbò. Wọ́n ní bọ̀bọ́ yẹn ti tún bẹ lẹ́yìn MIC. Bọ̀bọ́ yẹn ti tún kó wàhálà rẹ̀ dé. Ẹkúnlé ẹkú ọjọ́ mẹ́ta o. Láyọ̀ kọ́ ọmọ bá yín bí ọdẹ ọdún bí ara ò lé bí o. Ẹ̀kọ́ ọjọ́ méjìjọ́ mẹ́ta. Ẹ̀kọ́ owó gbọ́rọ̀ bí ìtọ́wọ́ aṣọ.

kò sí bẹ̀rù fún wa kò sí fòyà fún wa fún ẹmu òwà ògùrọ̀ làákùn máa gbọ́ àní gbọ́ bùwà gbó ìrìn àjọ ọdún 2026 ó ti ń lọ wẹ́rẹ́ dì wẹ́rẹ́ sẹ́bà parí ọjọ́ wo la bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù kẹsàn-án september bẹ́ẹ̀ bá wojú agogo yín báyìí àbí tẹ́ ẹ bá wo kàlẹ́ndà yín wò bí dádì mọ́mì ẹlẹ́mọ̀ ẹni dandan lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án.

ẹ̀tẹ̀ mi ẹ̀yìn èèyàn mi èmi èèyàn yín ẹ̀yìn tẹ́ pọ́n mi lé tèmi náà ń yẹ́ sí simply because gbọ́n mi lé àti yẹ́ mi sí ọmọ ìyá ń làwọn méjèèjì lọ́dọ̀ tèmi abẹ́ ẹ̀gbọ́ mo ní pọ́n mi lé tèmi mọ́ yẹ́ mi sí ọmọ ìyá làwọn méjèèjì lọ́dọ̀ tèmi kó o bá pọ́n mi lé mo máa yẹ́ ẹ sí kó o bá yẹ́ mi sí mo máa pẹ́ ẹ lé ṣé jù bẹ́ẹ̀ lọ. Gbogbo eyín tẹ́ ẹ̀gbọ́n mi láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tẹ́ ń béèrè mi ẹ̀yìn tẹ́ ti àtẹ̀ránṣẹ́ gbogbo yín mo pọ́nlé pátápátá gbogbo yín mo yẹ́ sí nítorí pé ẹ̀yìn náà pọ́n mi lé ẹyẹ mi sí kì í ṣe gbogbo ẹ̀yìn tó yẹ pé à ń gbádùn ẹni o nítorí pé bàbá ti sí lórí atẹ́gùn sọ pé pọ̀ ọ̀tẹ̀lọ̀ náà nu ẹni tó bá tún wà ń bẹ̀ lẹ́yìn ó máa bá ṣe àmọ̀rú yín ṣùgbọ́n àwọn tó pọ̀ wọlé tí wọ́n yé wa sí gbogbo yín pátá mo kí lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ ṣeun mo dúpẹ́ mo mọ̀ lóore mo sì dúpẹ́ lọ́wọ́ ọlárẹ̀wájú òye wọlé mr gbẹ́nusí gánúsí ó dilé mù mo gbọ́ aláwọ̀ òye wọlé wọn ló kájú lùgùn wọn ló dúró léyẹn gun o ṣe brọ́dà mi ní ìgbọ́kọ̀ ẹ o dààmú òyọ́jọ́ òfòrò ìjà ló kọ gbogbo àwọn tààjọ mẹ́tòótò ni wá tó máa fi dùn tí gbogbo máa fi tó kàn sí i bẹ̀rẹ̀ láti ọ̀dọ́ nọ́mbà wán ti agbára àtàṣe gbogbo bright broadcasting limited ìjẹjọ òṣèré ọmọ onílẹ̀ ọbẹ̀ ọmọ ẹlẹ́ni àti ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ẹ̀rọ sun ọmọ gẹ̀dẹ̀ ṣe lúlẹ̀ ìjẹ̀ṣà ẹ̀yẹ lásán ní mú jẹ ìjẹjọ rídì ìṣáná ilé lẹ́rú ọwọ́ ti múná roko yèsí èrè yèsí ọká mo wà lẹ́yìn rẹ̀ bàmí díwá ìkànnì yìí alàgbà michael abiodun ọlárẹwájú ẹka àsọdádì àádárí ìṣètò gbogbo èjì rẹ adéyẹmí mo ti rí ẹ ń bẹ mí gbọ́kú ẹ wínníwínní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ gbogbo lọ́gàlọ́gà lẹ́ka ìjẹ̀ka tí wọ́n dìgírí dìgbà mú kàn nìyí gbogbo yín pátá mo kí o ẹ̀jìnà ẹ̀rì ọlábọ̀dé oṣegun mo dúpẹ́ mo mọ̀ lóore. bí ẹ mọ gbogbo àwọn òṣìṣẹ́ ìkàn nìyí pátá mo kí ẹ tún káàsán. Akígbe márùn yẹn tún ti dé alẹ́ máa tẹ̀ ẹ máa tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀ ẹ máa tẹ̀ ẹ máa tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀ kẹwàá máa tì í bọ̀ ó ti làálẹ̀ bíi làlígà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹwàá máa la. Bébà wọ́n ní jókòó wọ́n sì ti rúùmù àfi kó yá jókòó sí yàrá ń bẹ rúùmù pátápátá wọ́n ní gbàgede ni kó dúró sí kó má wọlé tó. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ́ mi o àgànní ikọ̀ olóde sóyẹ́ èmi lọ́mọ ẹlẹ́jọ̀rẹ́ ọ̀kẹ́jà lóye gbèpá yoyi ti tíngbà tí kì í ṣọmọ àlẹ́ ẹ̀jọ̀rẹ́ èkìtì nílé bọ́bọ́ tẹ́gbẹ́ bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀dèjì ń gbé ṣeré oge iná máa bá wọn sọ wípé mo ti bá wọn sá kẹ́kẹ́ mo fi rẹgbó fámú kàbàjá mo fi rèdíò ọ̀pọ̀ òjò pagilá pàkàdé àpàkà sí òjò bó o bá pa mí kó má ṣe pọ̀ rẹ́ẹ̀ mi nítorí erí bá wọn rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ ẹ̀fọ́ rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ kájọ́ tó dé èdè ògbóhùn ẹlẹ́yọ̀ yes ke ara ilé òkèdè gbóǹkan tẹ́rọ oko ń sọ nígbà jáde ló pé gbogbogbogbogbogbogbò àyẹ pé gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ omi fẹ́ ń gbọ́ ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì kejìdínláàádọ́rùn ó lé ọwọ́ méje diamond fm ni wọ́n ń pè bí o ilé ìlọrin ńbẹ náà látakọ̀ mílẹ̀ sí láàrin gbùngbùn ilẹ̀ arẹwà lórílẹ̀‐èdè wa nàìjíríà òkèdè tún máa dùn gbọ́gbọ́ máa kán sí ẹ mọ bá a ṣe máa ń mu àníjú 45 minutes lórí ètò lónìí ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án september celebrant awuna day ṣe wà ń bẹ̀ yẹn ṣá bóyá ẹ máa tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀ ẹ máa tẹ̀ kó wọlé láì yẹn ó ti wà ọ̀ràn ó ti wà á ṣíṣí ilẹ̀
09169543 tale eyan yin tin sojo bi ninu irin ajo osu kesan a se ni opportunity ose lati celebrate won gba ti o ba fi do September yo wa ka wa omo October awon omo osu minira tale eyan yin tin sojo bi ninu irin ajo osu kesan te fa ki 09169543 text message ateranse ma fi sowo si mi won lo seka polowo oja bi n ba de lateka polowo oja yen ta fese rajo die o na ni won ma te lanfani lati ma kan seyin omo olojo bi ko to di pe a lo si ipele dati e mo eyin temi se ti igbagbe a dati wa mo ko ni daba mo la se ledua 09169543 e ma te o ti ro tele ani e ma ti bo o ti lale bi la liga tele e ma wa la okan yin dotin ejira segun bo ni alaye mi joro loke ni gbogbo e o fi irun mu se fence eti ni e pe number yen tori olohun ateranse mo ni e fi sowo e je n lo seka polowo oja bi n ba de lati eka polowo oja a fese rajo die baba ti fese rajo fun bi iseju meta so pe po atela a lo si ipele tawon mo lojo bi niyan we get to celebrate there won po na won kere nu aye olohun aje yasin confirm en te npe number yen da ko e ma pe number yen mo mu be yin tori olohun eye kin lo si eka polowo oja e kin de lati eka polowo oja bi n ba de ate waju en le nbe won e ku kale

0: sun.
1: Ọlọ́pàá ẹ̀ ọ̀sẹ̀.
0: Ó sùn kò gbọ́ pé.
1: Ọlọ́pàá ẹ̀ ọ̀sẹ̀ ọ̀yà.
0: Ó sùn ó gọṣẹ́. Ó yá má lọ gọṣẹ́ yẹn má lọ gọṣẹ́ mọ̀ ṣẹ́dà. Ọmọ ológo ti tún bẹ léyẹ mọ́ sí. Ó ti ń gbé eyín débẹ̀ bò. Ó yẹ ẹja lọ máa sẹlibrèti wọn. Àwọn ọlọ́jọ́ òbí. Nínú ìrìn àjò oṣù ìkẹsàn-án ọdún 2020 ẹni kò gbọ̀kẹ̀ ó pọ̀ fún wọn fa. KPK àwọn ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án ẹjọ́ sẹlibrèti èèyàn tí a nì pàdí tí a ní ọ̀rẹ́ tí a ní John Ọba. John Ọba àná gọgọgọ lọ́jọ́ òbí tí ẹ̀ náà. Mo celebrate Oluyans Oluyans Moti Biz TV John Ọba èèyàn ti agogogo lánàá lọ́jọ́ òbí díẹ̀ ọmọ September náà ni. I celebrate bro long life and prosperity. Mo mọ nínú ju yóò àgàn. God bless your new way. Ó yá máa jẹ ọlọ́gùn sáwẹ̀. Oye jẹ́ celebrate every September tó ìyẹn gan lọ́jọ́ òbí díẹ̀ náà dàmí lọ́lá fáṣe yìí. Ọjọ́ kẹta oṣù kẹsàn-án ní gbogbo ọdún lọ́jọ́ òbí díẹ̀ tí wọ́n gbé ọmọ yẹn sínú ayé sínú ọdún níyàn tó kẹ́kùn ẹ́. Dàmí lọ́lá fáṣe yìí long life and prosperity to you oje. Mẹ́ta dámilọ́lá fáṣe yìí wọ́n náà kí ẹ gógógún èèyàn tí a pàdé tí a ló ní pé ká máa kí ẹ o. Ẹjìnìá mi tó mòye ẹjìnìá ṣẹ́gun ajé wọlé ìjẹsà náà lòun yèsí èrè yèsí ọkà ìgbọ́gùn ẹ. Happy birthday to you Nanias dámilọ́lá fáṣe yìí. Àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ń yapa sápá bí ṣùgbọ́n àwọn èèyàn kan wá ń pe nọ́mbà yẹn ìní ẹ pe nọ́mbà mo lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ni. Wọ́n ní ìṣèlú ní ìdálù eégún ní gbowó òde òṣogbo òòṣà nígbà tílẹ̀ ẹ̀bòmíì ibi abá ni ẹ bá wa gbé sí ibẹ̀ gan ni ẹ bá wa gbé sí. Ẹ tẹ̀ ń tẹ àtẹ̀ránṣẹ́ lójú òpó wàsá sọ pé pọ̀ àtàlá ìyàfi gò. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìgbọ́n pa wọ́n ti gọ́mọ bàbá tíjà létí lọ. Ẹ dákun ẹ̀yìn tẹ̀ ń pe nọ́mbà ẹ̀ sì fi nọ́mbà ẹ̀ lọ́rùn lẹ̀. Ẹ jẹ́ ń pè é ni kò sẹ́ni tí ó gbé láti ènìdọ̀la àtẹ̀ránṣẹ́ text message sms làwọn elédè gẹ̀ẹ́sì ń pè é. O ní kẹ́ ẹ fi ṣọwọ́ tẹ bá léèyàn yín tí ń ṣọjọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹsàn-án. Kó tó di pé a lọ sí ìpele dátì ẹ mọ̀. Ó yẹ jẹ́ ń fún yín jẹ lélẹ́yìí ẹ̀yọ́ ọmọ September ọwọ́ yín da ẹ̀jẹ̀ ká rọwọ́ yín o. Ẹ̀yọ́ ọmọ September àwọn àdé ṣẹ́ wà ń bẹ̀ ẹ̀ ṣá ṣẹ́ wà ń bẹ̀ ṣẹ́ wà ń bẹ̀ òkì òkì ó yẹ ayẹ́ ká gbà báyìí. September celebrant.
2: September.

ẹni kò pọ̀ kẹ̀ ó pọ̀ fa. Sọ́yẹ̀ yíyọ mọ́ sẹ̀tẹ́mbà. Ẹ gà sọ́lọ́ kẹ́ ẹ gà sọ́bọ̀. Ẹ máa jẹ ti inú ẹyin. Káwọ̀ tá yín máa jẹ ti ẹyin. Oye jẹ́ sáré mú àwọn àtẹ̀ránṣẹ́ kan tí ń bẹ lápá bínú. Ẹyọkọ àbí méjì ó sì jẹ́ ọkọ morí mú. Kó tó di pé a máa lọ sí ìpele dátì ẹ mọ̀ táwọn tèmi ti máa dá ti wọn mọ̀. Àwọn ọmọ sí àwọn pọ́psì mi gbogbo. Lọ́wọ́ tá a ti ẹ̀ wáwà ká ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ epo yìí. Ó ti jẹ́ kí ìdí àwọn dádì kó máa mọ́ lé báyìí. Àwọn ọmọ mi kan tún wá ń bi wọ́n pé dádì ẹ̀ jáde lẹ́ni ni. Ìwọ ṣáà máa wò ń tiẹ̀. Epo ni. Àbí ṣe àìmọ́ mi ṣe kẹ́pọ̀ yìí kó máa lọ bó ṣe ń lọ ṣá. Kẹ́ lè máa rójú àwọn dádì. Fọlọ́kùnrin tó bá nípò ìdí òun ní gbélé lọ́wọ́ tá a wà yìí. Fọláì lítà ìpolówó. Àáká dúpẹ́ o lọ́wọ́ pẹ̀tró. Ọpẹ́ táwọn ọmọ mi ń dá lọ́wọ́ tá a wà yìí nù. Ẹ wá rá àwọn dádì wọ́n wá jókòó. Wá jókòó lé. Wọ́n máa tẹ fóònù tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ ti gbọ́ pé wọ́n ti wà ń takẹ̀, wọ́n ti wà ń fàkẹ̀, wọ́n ti wà ní gèrè. Dádì ìgbà wo lẹ̀ ń bọ̀ ńlẹ̀? A ní fi mí lẹ̀sẹ̀ mò ń bọ̀ máa tó dé. Ẹ dádì kí ni ká ṣe? Ẹ ṣe àsóúnjẹ lọ́wọ́ ta àwàlá ẹ̀. Mọ́mì ọbẹ̀ tẹ gbé kaná ẹ̀ jọ bí ipò ti ń jó. Dádì ti mọ̀ gbà tí tọ́bẹ̀ ń jó lórí iná báyìí. Today was his birthday. Oluwayemi. Oluwayemi Ojo. Wọ́n lánà lọ́jọ́ bí tiẹ̀. From Mrs. Adunola. Mrs. Adunola is celebrating Oluwayemi Ojo. Wọ́n lánà lọ́jọ́ bí tiwọn. Happy birthday in arrears to you. Long life and prosperity. Oya lo ma se rere nu aye Mr. Oluwayemi Ojo. Won ti e wa fi bi ti won ti. Oh my God. Anyway, we celebrate you. We celebrate you, sir. Long life and prosperity. Yin le muju ba un lo. Iyen ni ti awon omo lojo bi ninu irin ajo osu kesan. Next week. Àwọn ọmọ October ẹ lọ máa múra lẹ̀. October yẹn ó máa kigun. Ó máa skin jọ́jọ́ ó dẹ̀ máa skin gbákun jìkun. Ó máa kù yẹ bẹ́gùn. Nítorí pé àwọn ọmọ oṣù òmìnira. October. Ẹ lọ máa múra lẹ̀. Ó yẹ máa jẹ́ gọgọgọ nìyẹn. Kẹ́ lọ máa tẹ̀ ó ti ṣe gírè ó ti rọ̀ tẹ́lẹ̀. Ẹ máa tẹ̀ ó ti rọ̀ tẹ́lẹ̀. Ẹ máa la nítorí pé ó ti lala kídò tẹ́lẹ̀. Alẹ́ máa tẹ̀ bọ̀ ó ti yẹ gíni. Ó ti làálẹ̀ bíi làlígà tẹ́lẹ̀. Ó yẹ jẹ́ nìyẹn. Ó yẹ jẹ́ kàwé sápá iwájú à ń lọ sí ìpele. Ẹni ìpele orúkọ. Dátì ẹ mọ̀ ni àwọn dé bọ̀ ṣùgbọ́n ẹ yẹ kí n mú ìjẹun àwọn bọ́ìsì wà náà. Ìjẹun àwọn bọ́ìsì kí n sáré foyín kẹsàré là kẹsàré là àdé ẹ máa tẹ. Ẹ máa tẹ ó ti rọ̀ tẹ́lẹ̀ ẹ máa la ẹ máa jẹ ó ti yé yín. Ọkẹ̀ dọ̀tí ayọ̀ kúrò wájú mi kí ló ṣẹlẹ̀ gan. Wọ́n lè máa tì í bọ̀. Ó ti làálẹ̀ bíi làlígà tẹ́lẹ̀. Ókè ó yẹ já fún yín ní ìjọ àwọn bọ́ìsì iná. Lọ́wọ́ kan. Ó yá lẹ́ṣí.

0: Timmy J on the track.
1: Lórí ọwọ́ yẹn gbẹ̀dú ẹ̀ṣà láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún ó máa gẹ̀dẹ̀lé ọwọ́ méje 88.7 léde gẹ̀ẹ́sì dayamọ́ọ̀dì ni wọ́n ń pè é lé ìlọrin ń bẹ̀ látakọ̀ mọ́lẹ̀ síta.

0: yawo meta iyawo alakoko to ko fe traditional wedding igbeyawo obile lo se o di ye yin oloshe iyawo elekeji to fe white wedding ta ma npe ni igbeyawo alarede ti won ma wo down o ti ye yin oloshe se wa ri iyawo eleketa to fe court ni won ti lo so won po egbo ta loju lowo iyawo nu awon meje I don't mind explain that ya ni mom mi wa e mom si mi e pop si I don't mind explain that ya lo se ni ta ni oju lowo iyawo nu awon meteta boya nkan ti mo so ti ye yin okunrin kan baba kan o fe iyawo meta iyawo akoko to fe traditional wedding o se fun iyawo elekeji to fe tin se iyawo keji o se white wedding ta le pe ni iyawo alarede teri yawo eleketa to wa fe court ni won ti lo so won po court wedding lo se egbo ta loju lowo yawo na meteta 0913656952 in la ko poju ti ma ti ni pe hello somebody that your money o ya ba mi mi gboku yin na
1: evangelist scholar wole ni
0: evangelist scholar wole
1: mo ti sojo bi mi lan di 16 osu yo
0: ati kuro lori olojo bi ati kuro lori yan so pe o ti lo o ti lo o ya edasi iyawo keta okay
1: o ti lowo ojoba nu
0: o ti lowo ojoba nu sugar ja mo ti mu okay mo ti mu ti yin en le so be 0913656952 yen lojo opo te le to wonu bi tani oju lowo iyawo nu awon meteta hello somebody
2: that's
0: oya tebu ya ladu barika ta sibe mi igbogun yin na
2: ere ngoro aye
0: olohun
2: mami ola
0: lati checking point oya igbe mi debe
2: yes tade eleketa na ni o
0: eleketa ni ele to lowo awon obi nu koroko ki nse yawo abi
2: iyawo na ni
0: ewo ewo ko wanu ko oh my god mommy ola boya tete japa 0913656952 boya o se ndara po mo wa ma ni ju 45 minutes lori eto yi o tun ba si pe bi iseju bi mefa bayi mo gbodo odide lori eto lo se hello somebody
3: eleka sosa
0: etumu ojo mi e ni dati e mo ni mo ti je ko di mimo fun yin se lulin daluna be ba pe sori eto yi bi ma ti le lo somebody dati e mo ni trading ni bo se nlo ni e hello somebody
4: dati e mo
0: oya mi gboku e
4: e mo ku je meta e ku alo bo se dada le de
0: e seun adupe
4: ẹkùn sẹ wà ní nọmba
0: yìí
4: náà wà náà bá ń pè ní
0: mọmì ìṣọlá ló sọrọ láti ṣọ ọyà lọ gba orí kẹlẹ ọmọ àṣọlá
4: yìí tó fi lọwọ ìjọba nù náà nìyàwó
0: eléyìí tó lọwọ àwọn òbí nù tó jẹ traditional ẹ sọ pé
4: yìí tó fi lọwọ ìjọba nù
0: eléyìí tó yí ó jẹ white wedding tó lọ ṣe ní masalasi àbí sọọsì kò ní ẹ sọ pé. Mami mi gbogbo yin. Ẹ sọ pé.
4: Ó ti lọ.
0: Pọ̀. Bàrìbà somebody bòbò bẹ́ẹ̀ wọ́n bá ní pé owó kó 32 ìwọlé àwọn tèmi wọ̀ ní jẹ́. Ẹ lọ somebody.
3: Dati ẹ mú.
0: Ó yá dati ẹ mọ̀.
3: Tradition gangan gan ni ìyàwó torí bíbélì gan sọ. Okay. Ní pé tí ọkọ bá ti ṣe right. Tó yẹ kó ṣe fún fámìlì ìyàwó.
0: Ok tí ìjọba ọba tí ẹ wá mọ̀. Ẹ sọ pé ẹ tí ẹ wá dúró kọ yín ni mọ́mí ẹ já máàkì ìwọ kọ yín.
3: Ìgbà tí kọ́kọ́ já mi tẹ́lẹ̀. Ẹ ń kí ni mí.
0: Ok. Ẹ
3: ta lorúkọ mi láti ta ẹlẹ́pà.
0: Láti ta ẹlẹ́pà ẹ pa pọn táìmù tá a wáyé náà.
3: Tradition
0: yẹn gangan lórí nǹkan tó ti sọ. Bẹ́ẹ̀ni eléyìí tó yẹ pé ìjọba wa mọ̀ sí òun kì í ṣe ìyàwó. Eléyìí tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí òun kì í ṣe ìyàwó àbí.
3: Ìyẹn wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe gbogbo yẹn nìkìyẹn ni láti.
0: Ẹ ṣeun màámi ẹ́sà ayaba.

0: to know.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

0: ti mo ma bo yo da bi gba ti mo wa ni won travel won rin ajo bo wa si pe eyan gbera ni o lati ilu lorin an lo sosogbo njo kan lodun re lo mo wa pe phone o da lo to ama ki lo nlo fun eh se dada lo lo phone fun ore wa a wa nu oko lodun re lohun mo ru awon oko a ba lo si osogbo ngba lo sosogbo igba ta ko laja se ati fe wo ofa le nkan ba pe ẹnì kan bẹ́ẹ̀ ní ọkọ̀ yìí awúsá ni òun ò dé òṣogbo rí òun trace address lòṣogbo ni ń bọ̀ láti apá àríwá náà mọ́gbọ́n yorùbá níwọ̀nba ńgbọ́n wá dé lẹ́yìn kan bá pè ń gbà dé ká tó wọ ọ̀fà ló ti pé ẹ ló bẹ́ẹ̀bi obìnrin ni o bẹ́ẹ̀bi mo ti fẹ́ wọ port harcourt àti kọjá òǹdó àti kọjá ẹdọ àdépẹ́ wọ port harcourt o you know I love you wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀ ninu ọkọ yi náà lájọ wa o ọkùnrin kan náà wá tó sẹ ọkọ bèrè lélẹyìn tó pẹun ọkùnrin kan náà wá gbé kọlẹ ẹlò àti wọ bàdà o àti dé bàdà dúpẹ fọlọrun ṣùgbọn àti ìdílé o àti wà ní bàdà lọwọ tá a wà yìí o ẹni àkọkọ tó pè bẹẹ ni òun sọ pé a ti fẹẹ wọ port harcourt ọkọ tó sì ń gbé òṣogbo là ń lọ ẹ rọ pé àwọn haúsá wo sì fẹ́ràn ọrọ haúsá yìí parọ nínú gbogbo ẹ̀dá tó lọ́ndà nínú gbogbo ẹ̀yà tó lọ́ndà àwọn tí ń parọ láhúsá ò tó nǹkan haúsá wọn láìkì rọ pípa ló bá ní wọn ò kó ti wá ń gbé mọ́ra pé èwo ni ọkọ̀ táwọn yìí ń dó tó borí ẹnìkan sọ sí wọn láti kọjú òǹdó àti kò dé ẹdó àti fẹ́ wọ bọ́tá ìkan tó pé èso ti ní a tó ti fẹ́ wọ ìbàdàn ẹnìkan náà wà wípé ẹ̀ló bẹ́bí àwọ ọ̀nà jábà láwa o niger state a ti wà niger state báyìí bẹ̀ẹ̀ta àti ìdè kanji kí ni ó ṣẹlẹ̀ ẹ jẹ́ ń polówó ọjà ẹ ti gbọ́ nǹkan kan o.
1: Wow, come taste the nourishing goodness of the new Bubble 100. Yeah! Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test. Bubble 100.

bó ti mọ yí ọmọ èyí tó ti fi control tó fi control wọn nípasẹ̀ fóònù èyí tó yẹ pé wọ́n ti róye wọ́n ti róye nípasẹ̀ ayé rẹ o so mọ̀ wọ́n ọlọ́wọ́ ọlọ́wọ́ sàánú mi contact sẹ́wọ̀n mi lé ní wọ́n ní wọn ló wà nídìí pé contact ò bọ́ sí torí pé orí fóònù lọ ti parí iṣẹ́ rẹ̀ ọ̀wẹ́ o pàtẹ́ fúnra rẹ ìyẹn dáadáa ni ọ́ ìwọ ní tiẹ̀ sálẹ̀ntì ọ̀rọ̀ rẹ̀ tẹ̀ sórí fóònù grandma rẹ̀ grandma ò rí fóònù wọ́n ní à kíní ò ringa ọ̀tùmọ̀ wọ́n ní à grandma ringi tòònù rẹ̀ ti tán ni ọ̀nà rẹ̀ rí ṣáàjì ringi tòònù ni ọ̀tún wa 5,000 lọ́wọ́ grandma ọ̀nà rẹ̀ ṣáàjì ringi tòònù wọn ni ìwọ́n lọ sí tẹ sálẹ̀ntì wọn ní grandma ringi tòònù rẹ̀ ti ó ti expire ni ọ̀ kán mú 5,000 kọ́ lórí ọ̀nà rẹ̀ ṣáàjì ringi tòònù ìtí wọn lo fóònù fóònù ọ̀dà ọlọ́dà ẹsẹ̀ méjì ọ́ ọ̀rọ̀ pé mi ò ní ronú mi ò ní ronú sim bi méje mẹ́ta mẹ́jọ mẹ́wàá ni wọ́n lò sim oríṣiríṣi lọ lò kí lọ lò fún ìwọ́n tiẹ̀ whatsapp ní facebook ní gbogbo ẹ̀ lọ́wọ́ ajáàkì sim ní sim ilai kọlù ní kọlù ifi àmì ìwọ́n náà wẹ̀ ọ́ wọn kí ọ dáadáa èmi náà ṣe mi tiẹ̀ rí ọ̀ pé kí ló ṣẹlẹ̀ sí mi lọ́dún náà lọ́hùn gbórin díẹ̀ sí kọ́ gbádùn ara rẹ̀.

gbọ́rẹ̀ mọ́ gbọ́lù ẹ̀ mọ́ gbálùjó àwọn àlejò tó yí bóbó tó ya síbó ke ya ásíkò pàgbàgbà ọ̀pẹ́ ibi tí ìrẹ́ òun kọ́mọ̀ bí mo ṣe wà yé àdé mi náà ṣe bí ti ẹ rí à ń sọ nípa àsìlò fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọdún náà lọ́hùn-ún mo ń bọ̀ láti ìlú àkúrẹ́ á bọ̀ wá lọ rere àwọn 18 bus 18 sita ni wọ́n pe o ẹ mọ̀ àwọn ọkọ̀ 18 sita àwọn bọ́ọ̀sì wọn ibẹ̀ láwà labá kóra wa nú ọkọ̀ à ń bọ̀ wá lọ rin obìnrin méjì péré ló wà nú wa nínú 18 bus àwa 16 lọkùnrin tí mẹ́mẹ́ àbágbéra ń gbà fi máa dé amáyọ̀ obìnrin kan sọ̀kalẹ̀ ó kọ àwa 17 obìnrin kan ló kù nú wa ń gbà wá kọjọ́ ọ̀ràn gan mọ́ ẹ̀mí kankan ní kẹ́mi náà ṣe bíi tiẹ̀ lẹ́mí náà wá ń pé jẹ́ kí n tẹ ẹ̀dán nǹkan kan wò léni mo bá gbé fóònù sétí kò sẹ́ni ó pè mí ìpè yẹn o mo bá gbé fóònù sétí pé mo ń pè àbí wọ́n pè mí ẹ̀ló mo bá ẹ̀ló bébí bébí bébí bébí o bébí bébí o ẹ̀ló bébí you know I love you wo mo sẹ̀ ń bọ̀ láti àkúrẹ́ ni o apọ̀ nú ọkọ̀ kódà ọkọ̀ rẹ wà nú ọkọ̀ yìí o ọkọ̀ rẹ mẹ́nu ọkọ̀ yìí pẹ̀lú wa mi nílé ìyá ọ̀dọ̀ rẹ o mo tún rò pé màá yá ọ̀dọ̀ rẹ tẹ́lẹ̀ ni pé bóyá kí n wá sùn di ọ̀la ṣùgbọ́n mi nílé ìyá o torí wo ọkọ̀ rẹ wà nú ọkọ̀ yìí o ìdẹ̀fẹ́ wàhálà o ẹ̀yin mọ̀ pé ọkọ̀ rẹ mẹ́nu ọkọ̀ tá wà yìí o ẹ̀yin mọ̀ pé ọ létà o kí mo àsẹ́wọ̀n yẹn sọ bẹ́ẹ̀ kí mo ṣe léyìí fún God mo bá kọ́ ti fóònù wá ni pé ẹ wọ̀ ni driver ló kọ́ páàkì mọ́lẹ̀ driver gan mẹ́rin pé mo fẹ́ mọ nọ́mbà tẹ pè yẹn mo fẹ́ rí nọ́mbà yẹn sójú gbogbo àwọn ọkùnrin tó wà ní ọkọ̀ bá ń fà mí lọ́tún lọ́sí nọ́mbà tó pè tán sí mo fẹ́ rí I want to know this number kálukú òpin ṣe é ṣe ìyàwó àwọn mò ń pè ṣe é ṣe ìyàwó àwọn mò ń pè mébì pé ọkọ rẹ wà ní ọkọ̀ obìnrin kan sọ tó kùnà ọkọ̀ nígbà pé ẹ dákun ẹ mọ̀ ṣe wọ́n léṣe ẹ tiẹ̀ ṣe sùúrù ẹ mẹ́rin wọ́n pè ẹ mọ̀ ìyàwó ẹni tó jẹ́ nu yẹn ẹ mọ̀ ṣe wọ́n léṣe ẹ mọ̀ ṣe fà mí lọ́tún lọ́sí ẹlòmíì fà mí lẹ́fà pé bíi kó forí ẹ lu àṣọ àpáta dẹ́mà ga páàkì pé ẹ wo àlọ́mọ́ ibi tá a dé yìí o àfẹ́ mọ̀ nọ́mbà ẹni tó ń pè kó má jẹ́ nọ́mbà ìyàwó tó ròyìn sùn lé ohun tó yẹ pé dráìvà lòun a bá fi eléyìí fa eléyìí títí lọ́tún lọ́sí ẹ wo àní ọmọ lo fóònù lọ́nà tó dáa kí ni wọ́n fi fóònù ọwọ́ rẹ ṣe lẹ́yìn pé kọ́ fi pè ṣé ṣe pé wọ́n fi fóònù ọ̀fin dàlúrú ṣé ṣe pé wọ́n fi fóònù ọ̀fin lu jìbìtì ọ̀ ń lo fóònù ọ̀fin ṣe nǹkan tí ò yẹ kó o ṣe láàrin ìlú eléyìí ọ̀dà tó o tó wá pọ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ rè yíwọ́ padà kọ́ yíwà padà kọ́ ronú pínwàdà ni o kò dáa kéèyàn máa fi fóònù lu jìbìtì ẹ wo kémi náà ni mo ṣe bí ìbá ṣe pé tán lọ́nà tó kúrú ẹ̀yọ́ níjọ́ náà àwọn ọkùnrin tó wà nú ọkọ̀ wọn rẹ́dí àti solúwẹ̀ léṣe o pé ẹ ló bẹ́bí wọn ọkọ̀ rẹ wà nú ọkọ̀ yìí ni omi ìlé wá sùn ọ̀dọ̀ rẹ lálẹ́ yìí o màá wọn bá ṣe rí alọ́la wọn ni a fẹ́ mọ nọ́mbà tó pé wọn àdé nọ́mbà mo fẹ́ ni a da ẹ̀yẹ̀ sórí fóònù nígbà wọn túwọ̀sì ìyàwó wọn àwọn túwọ̀sì ẹ̀ bá túwọ̀sì ẹ̀ wọ̀ ní ṣe léyìn o.

0: Dáwọ́ dàmú sí pàṣà pẹ̀lú gbogbo ìwádìí tá ti ṣe àti ìlọsókè sódò wa ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ ìsà.
1: Lọ́wọ́ ta wà yìí.
0: Dáwọ́ dàmú sí pàṣà ni àgbàlá ìṣeré pẹ̀lú standard tá a ní ìsà tó chìpù jù ìyọjà. Bẹ́ẹ̀sà.
1: Ṣúgà dùn.
0: Ṣúgà.
1: Wọ́n wá ní pé wọ́n dàbí orin tọ́mọ ọkọ ni pé bó ṣe ń bẹ látètè kọ́ sí oúnjẹ ní ìsẹ̀yìn o bẹ́ẹ̀ ló dẹ̀ sí máa rí
0: ọ̀gá mi sà
1: títí ayé bẹ́ẹ̀ ló kẹ̀dẹ̀ máa rí
0: wà láì bẹ́ẹ̀ ló kẹ̀dẹ̀ máa rí so pẹ̀lú àwọn irúṣẹ́ irinṣẹ́ tá a rì sínú dáwọ́ dàmú sí park
1: kábíyèsí ọlọ́ èmi mo débẹ̀ ní ju òní
0: náà bó ti rí sà
1: ẹ mọ̀ pé èmi máa ń ìmọ̀ tọpẹpin ìmọ̀ pé mo fẹ́ mọ bó ṣe lọ nígbà mo dé bàmú ní
0: ọgá mi sá
1: n tá a rí lóṣù tó kọjá kọ́ la tún rí ìyìn ọlọ́run n tá a rí lóṣù tó ń kọ́ yìí january àwọn bó ṣe wa february kódà gba àṣọ ọdún àjíǹde àwọn bó ṣe wa ìgbà tá a sọ ọdún iléyà ọdún
0: tó bó ṣe wa
1: àwọn bó ṣe wa
0: gbà tó ju di june àti mọ̀mọ́ tó ṣe wa.
1: Independence ló tún bọ̀ independence day
0: kò sí ntọ́lọ́wọ̀ lè ṣe sá
1: lọ́dún
0: 2026 nìkan dámọ́ park ti evolve lẹ́ẹ̀mẹrin pé àtúntì gbára ọ̀tún jáde
1: lẹ́ẹ̀mẹrin ẹ̀wà olólùwò wọlé
0: 500 naira
1: pẹ̀lú torí gbogbo tá a sọ yìí ẹ lóyún pé bóyá wọn ti yin sókè nù bóyá 10,000 náà fi wọlé
0: ra àkókò 500 naira pẹ̀lú náà sì ní sá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira
1: 500 naira àkókò kan méjì àti múrí márùn kan
0: bẹẹni sá
1: múrí márùn lọnà márùn
0: bẹẹni sá
1: bẹta bẹta life 50 lọnà mẹwa kábíyèsí ọlọ
0: lẹfi wọlé sí dámọ dàmú sí
1: ẹpà lọba parí
0: pé mo sì wọlé pẹlú 500 àti dámọ mo nìkan bíi mẹwàá tí wọn ṣeré lọfẹ
1: tẹyìn mi ṣe lọfẹ
0: láìsàn kankan mọ.
1: Ṣúgà já
0: lóòótọ́ ṣúgà já a ní iyọ̀ ọdún ṣúgà já
1: ṣúgà já
0: bẹẹni sá
1: bàbá bóun ni akéde bóun ni swimming pool
0: ẹṣẹ olótú akéde wa wà ní standby ṣé akéde ṣé virtual reality lẹ ń wa ni àbí trampoline ti indoor trampoline wa swimming pool wa náà àwọn tó ṣe summer training lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti wọn bá tí wọn dúpẹ́ pé àwọn ọmọ lórí pé dámọ́ park ẹ gbìyànjú lọ́wọ́ àwọn ọmọ àwọn.
1: So wọ́n pẹ́ asoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o pé mo lọ dámọ́ àmọ́sípẹ́pà
0: ẹlẹ́dá mi mo dúpẹ́ o
1: ẹlẹ́dá mi mo dúpẹ́ o
0: bẹ́ẹ̀ ni olóòtú. So ọ̀pọ̀lọpọ̀ ló ń wá àwọn mítù tí ń wá báyìí pé skool ti wọlé ṣùgbọ́n àwọn sì fẹ́ rẹ́gísítà ọmọ àwọn fún swimming training ó ṣeé ṣe.
1: Lọ́wọ́ ta wọ̀nyí.
0: Lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà tẹ́ bá ti lè manage ọwọ́ yín ló wà torí time table wà fún wa.
1: Ok
0: pé ìgbà báyìí sí ìgbà báyìí a ti mọ̀ pé sísì àwọn iléèwé ti wọlé báyìí.
1: Ilé ẹ̀kọ́
0: ti
1: wọlé agogo jáde
0: ago bíi àlọ́ mọ́ jáde ìyàgò báyìí ni ó dé sí dámọ́dà. So lẹ́ẹ̀rin yago tó alátago mẹ́rin sáago mẹ́fà a sì lè ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó múnú yín dùn.
1: Ẹyin bàbá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tiẹ̀ ń kó gbogbo ẹ̀ tẹ́ ń ṣàlàyé yìí. Mi bá wà pẹ̀lú yín lénìí títí alẹ́ òní dọ̀rọ̀ láàsì máa rí
0: nǹkan sọ yìí. Lórí dámọ́ park ló kọjá
1: rẹ̀ sá. Lórí dámọ́ àbúṣe park o. Ẹ já wá wò báyìí bàbá pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wá lọ ní ẹ̀gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ létòlétò tẹ́ ń tó gbogbo ẹ̀ yìí. Ẹni October 1st ń bọ̀
0: o
1: Independence Day. Àwọn ọmọ ni olùdé lọ́jọ́ náà o.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Ṣe elétò fún abẹ́ ti ìletò.
0: Àti ìletò sá.
1: Kí ìletò tó wà lẹ́sà.
0: Ẹ ṣe olóòtú. A ti ní àwọn olórin ní ìlú ìlọrin lọ́wọ́lọ́wọ́ ẹ̀.
1: Tọ́jú àwọn olórin tíantíá.
0: Tíantíá. Tá a ti pèsè kalẹ̀ pé ọkẹ́ o lọ́jọ́ báyìí ẹ wà dárayá fáwọn èèyàn dámọ́ dàmú sí ẹ̀pà.
1: Lọ bá parí.
0: Benz atọ́ àti náà wọ̀ pé ṣé ẹ̀sìn lẹ́fẹ̀sọ ni àwọn lẹ́tà àgbélẹ̀kọ àbí kí náà kúrú yẹ́sà tàti ń plan kalẹ̀ bókè á jù ú lè sórí afẹ́fẹ́ káwọn ọmọ lọ kọ lẹ́tà á pé àwọn tí ó bá wa máàkì rẹ̀ káwọ sọ àwọn tó bá pegedé ó tún ní irú ẹ̀bùn tá a fún un.
1: Àwọn náà tó lẹ́bùn tí wọ́n gbà.
0: Olóòtú pé mo wá sí dámọ́ dàmú sí park níjọ Independence Day tí mo sì kópa náà àwọn nǹkan tá a bá ṣe lọ́jọ́ yẹn ẹ̀bùn tún wà fún lúwa ẹ̀.
1: Bàbá ẹ bá ń fi nọ́mbà yín lẹ̀.
0: Nọ́mbà
1: yín
0: lè pè yín sí.
1: 08026777713152. 52 ẹ̀ tó mú.
0: 08026777713152.
1: 52 àgbà wọn lè bẹ̀rẹ̀ sí pé yín.
0: Látẹ̀yìn ètò dago mẹ́jọ
1: alẹ́. Láti sẹ́yìn wọ́n lè mọ̀ pé báyìí.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Dago
0: mẹ́jọ alẹ́.
1: Ẹlẹ́
0: àgọ́
1: mẹ́jọ nǹkan.
0: Ọ̀pá ìbìtì ni ó gbé.
1: Èmi kan ti ẹni wọn lẹ́nu wọ́n bá ìwọ́ ìsoko tó sùn mo fẹ́ bí bèjì èmi kan ti mọ sùn táìmù.
0: Fóònù wà lọ́fíìsì.
1: Ajẹ́pá òkú tí ẹni ọmọ gbé nu
0: èmi
1: náà fẹ́ bí bèjì bí àwa bèjì. Ó náà yóò yọ̀ dá yé bá dákọ̀ ibẹ̀ ṣe jẹ́lẹ̀ kan sí.
0: Ẹ ṣe olóòtú orúkọ mi ni Olúwa Tóyìn Olábòde Púpọ̀lá láti Diamond Amusement Park ńìlọrin ẹ ṣe o.
1: Tọ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé àgbà yín lálejò.

0: bọ̀ lẹ́kọ̀ọ́ yín bí la ti ń pè á o.
1: Ahmed Animosa láti ta àmọ́dù.
0: Láti ta àmọ́dù, à ń gbọ́ yín bàbá. Ẹ ti wà mẹ́. Ẹ ní.
1: Ẹ bá mi tó ìwọ̀n pa ẹ̀dá kù.
0: Àhán, kí n tó pa fún yín. Ẹni tí kò lè jìyà tó kún àdó, ẹni tí ò lè jìyà tó kún àdó.
1: Ó fẹ́ fi dáàbò bo ara rẹ̀ ni.
0: Àdó tẹ gbọ́ ẹ wò pé àlùwò ni. Ẹ máa ń sá àlùwò mọ̀ ní àdó. Ẹ máa ṣe irú àdó tẹ̀yìn rò mọ̀ ni.

0: ẹkúrọ lẹmọ o.
1: Mami Sọlá ló sọ̀rọ̀ láti ṣá o.
0: Ìyá Sọlá láti ṣá o, àwọn gan ọmọ níbú ẹja.
1: Ọ̀pá ọ̀nà ọmọdé ẹ̀dọ̀ ọpọlọ wa rú.
0: Àdárú àfúrà wa nímọ̀ ni.
1: Àwọn ilé ọmọ àpòdùnú yóò mú fọ́ o.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ ń pa wálẹ̀ rẹ ni.
0: Ṣé àwọn ọmọ ẹ̀dá ìbéèrè wa ni àbẹ́ ẹ̀dá ìbéèrè wa báyìí?
1: Ẹ̀dá ilé ìdáhùn rẹ o.
0: Kí ló dé?
1: Àwọn ọmọ ni.
0: Àwọn ọmọ.
1: Àwọn ọmọ. Àwọn ọmọ.

0: Hello, ẹ kúrọ̀ lé, ó kọ yín o.
1: Ẹ kúrọ̀ lé o.
0: Ẹ mà kúrọ̀ lé sá.
1: Ẹ ṣe wọn ládàpọ̀ ni látàgbọ́ bá o.
0: Látàgbọ́ bá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀ya, ẹ parí òwe yẹn bàbá.
1: Ẹni tí ò lè jìyà tó kún àdó.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò ní lè jọrọ̀ tó kún amọ̀.
0: Kò ní lè jọrọ̀ tó kún.
1: Inú amọ̀ amọ̀.
0: Ẹgbìyànjú díẹ̀ sí. Ẹ ń gbà ọ́ bọ̀ ẹ̀ gbà tán.
1: Kò ní lè jọrọ̀ tí ń bẹ́nu amọ̀.
0: Mo sì fẹ́ fún yín lẹ́bùrọ̀ lẹ́ẹ̀torí ọlọ́run àmọ́.
1: Ẹgbà
0: náà ni kẹ́lẹ́ gbà ni inú mi ò bá dùn. Ẹ máa bá wa bọ̀ ẹni tí ò lè jìyà tó kún àdó. Bàbá yìí wọ́n gbìyànjú wọ́n ti rìn díẹ̀ wọ́n rìn díẹ̀. Wọ́n wọ bíi 70%, àmọ́ wọn ò parí ẹ̀sán 100%. Ohun tó ń kọ gbogbo rẹ̀ ló yé mi, àmọ́ wọn ò ní lè dáhùn rẹ̀ lásìkò táwa yìí o.

0: ẹ̀ẹ́sìkẹ́ ọ̀gbọ́n yóò bá ẹ̀yìn mi nù ọmọ kan tí ò nírònú yín rí ìnírònú kọ́bọ̀ bí mo ṣe wà yìí. Ẹ kúrọ̀ ló kọ yí o.
1: Ẹ kúrọ̀ lẹ́sà.
0: Ẹ kúrọ̀ lẹ́sà o.
1: Orúkọ mi ni Mr. Abátúndé láti Sẹ̀fúra.
0: Ok, Sẹ̀fúra nílọrin.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò bàbá.
1: Ẹni tí ò lè jìyà tó kún àdùn kò nílé jọrọ̀ tó kún kéréǹgbè.
0: Kò nílé jọrọ̀ tó kún kéréǹgbè. Ó ẹ̀yin náà súnmọ́ ẹ̀yin ẹ tún súnmọ́ ju ẹni tó kọ́kọ́ pè tí mo ló ń súnmọ́ lọ. Ṣùgbọ́n ẹ̀gbà náà ẹ̀ súnmọ́ tán ẹ súnmọ́ gangan ṣùgbọ́n ó kú kínkínní kẹ̀kẹ̀gbà ọ̀dà ẹ̀jẹ̀ ìfẹ́ lómi láàyè. Ọ̀pá ẹ̀mí tí mo ka yín mọ́lé ni. Owó ni Wednesday tẹ́ bá ti mọ̀ wá owó ni Wednesday wá jọ máa ń pè mí fúnra wa ni. Ẹ jẹ́ àwọn ẹni tó wà mí náà. Ẹ ló kọ ibi ilẹ̀ tí ń pè á o.
2: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ kúrọ̀ lẹ́ kó ètò.
0: Lọ́ọ̀ ní sè tó kọ yín o.
2: Gbọ́lájú láti Sómi.
0: Ok, à ń gbọ́ yín bàbá.
2: Gbogbo tá a fi fóònù ṣe kẹ́ kálẹ̀ kan. Láti lẹ́ gbá dẹ́sẹ̀ ni àgbẹ̀yìn náà ń ṣerú ẹ̀.
0: Ẹ̀yin ló yẹ kí n bí pé sẹ́yìn náà èwo lẹ̀yìn sẹ́nu gbogbo ẹ̀. Èwo lẹ sẹ́nu gbogbo ẹ̀ rí.
2: Ọlọ́run ṣàánú yín àti kẹ́kẹ́ àkàǹgbọ̀.
0: Ọmọ mélòó lẹ fún lóyún lọ́wọ́ torí fóònù bàbá ẹ mọ́ purọ́ o. Tẹ ẹ kọyún tẹlẹ yìí. Ọlọ́run jẹ. Ẹ ti pẹ ayé láàrẹ̀ rí lórí fóònù. Ààrẹ ni ààrẹ Nàìjíríà ni o. Ẹyẹ ẹ̀dá ìbéèrè mi. Ìbákọ̀ àdó ntí ìgbákọ̀ bá gbà gan-an ó lè jẹ́ nǹkan tó jẹ́ pé kò nílé jọrọ̀ tó tó ìgbákọ̀ ìgbákọ̀ fi ń kọ àmàlà ni ẹ mọ tán pè ládo ni.
2: Àdó kékeré tó ìgbákọ̀ tó kéré tó gbà ládo ni òun náà kéré síra.
0: Kò nílé jọrọ̀ tó tó ìgbákọ̀ tó fi ń kọ àmàlà kọ ọkà tó fi ń kọ sẹ̀mú kọ. Ẹ wá ẹ lọ. Ẹ jẹ́ ìwé nìkan àbí méjì péré sí báyìí bá gbà mí láti wo méjì. Ẹ jẹ́ ìwé nìkan sí táyé bá gbà mí dáadáa. Ó kọ yín bulẹ̀ tí ń pè á.
1: Mr. Peacemaker ni láti ojú ẹkùn.
0: Ọyá ẹ dá sí ẹ parí òwe wọn.
1: Ẹni tí ò ká parí ẹ ni pé ẹni tí kò lè jẹ ìyá tó kún àdúró. Definitely ẹni yẹn ò ní lè jẹ àtó kún kéde tó kún báskẹ́ẹ̀tì.
0: Apẹ̀rẹ̀ ṣé apẹ̀rẹ̀ tá fi ń ru obì lọ́jà àbí apẹ̀rẹ̀ irú èwo apẹ̀rẹ̀ tá fi ń ta tòmátò.
1: Apẹ̀rẹ̀ ńlá tó máa fi ń lọ sóko yẹn.
0: Apẹ̀rẹ̀ su. Ẹ mọ̀ pé su sì dábẹ́ ẹ̀ bá gún yẹn su lásìkò táwa èyí ọmọ ẹ jẹ́ yóò wọ́n pẹ́ lọ láwọ́.
1: Ẹ̀
0: Lágbà ẹ̀ tán fi rú su. Mo tẹ̀ tún bá wọn àjọ sí ẹ̀ díẹ̀ pé ṣé tán fi rú tòmẹ́tò àbí tán fi rú omi lọ́jà. Ẹ bàrí ma. Ajá wo last caller ó kọ yín bílẹ̀ tí ń pè á.
3: Hello, Mọ́rẹ́ni kejì láti gbagba.
0: Ọyá Mr. Mọ́rẹ́ni kejì ẹ parí òwe wọn ká mọ̀ fi ṣe lọ.
3: Ẹni tí kò lè ẹni tí ò lè jìyà tó kún àdó.
0: Bẹ́ẹ̀ni.
3: Bí akèrèmí bá fi ara ti gbogbo kìkì ọ̀rọ̀ kò lè jẹ́ mbẹ́.
0: Bí akèrèmí
3: bá fi ara ti kìkì ọ̀rọ̀ kò lè jẹ́ mbẹ́.
0: Kò ní jẹ́ mbẹ́. Ẹ̀yin náà gbìyànjú ẹ parí òwe ni ẹ gbìyànjú. Ẹyẹ láwọn tó gbọ́ wà nínú ilé ẹjọ́ máa ń lọ fótó ni ẹ mọ̀ pé mi lo táìmù tán yín fi táìmù lẹ̀ fún yín kẹ́ fi gbádùn ara yín kẹ́ fi ẹ̀jú ara yín kẹ́ fi ṣèkínni kẹ́ fi jó sọ́tún kẹ́ fi jó sósì. Owó wa tòní tá a mú wá náà ni pé yóò bá wọn mọ̀ pé ẹ̀dá ìyẹn ẹni tí ò lè jìyà èyí tó kún àdó kò lè jọ̀rọ̀ tó kún akèrèǹgbè. Àwọn ẹ̀ka yorùbá kan ń pè ní akèǹgbè àtàkèǹgbè àtàkèrèǹgbè ọmọ ìyá kẹrin wọn ní ìtàkùn tó so gbá náà ló ṣe bẹ́ẹ̀ ló so elégélé ló ṣe akèǹgbè àtàkèrèǹgbè wọn ní ẹni tí ò lè jìyà tó kún àdó kò lè jìyà tó kún akèrègbè torí pé àdó kéré púpọ̀ sí akèrègbè ṣẹwárí àdó ìyẹn ni pé yóò bá lè jìyà kọ́ ọ̀fà mọ́ ìyà kékèké bó lọ́ sí wájú ọ̀rọ̀ tó pọ̀ ọ̀ ń sá fún pé ọ̀fẹ́ jìyà ọ̀fẹ́ kọ́ sí ọwọ́ ọ̀fẹ́ ka sùkúù o fe lo le kewu o fe se wa se yo o fe ki won fi ya jo ni won ba kekere o si fe joro o fe di ololo o fe di ololo lojo waju o fe ni tayo mo ye si tayo won se star dankata sandaki won ma se gbo e fun o si le faraja ya keke ah bo lo se wa joro nla bayi won ni eni ti o le jiya to kun adoko le joro to kun akerengbe opo ibiti le mi yo lati re waju ogun ni opo ibiti le ara ka fe yere jalogun international presenter omo lore te fa bola mo ko ye go ko pa pa pa fi re na kana ka gba re lo kana kana titi gba mi temi ati yo mo pade eh kabiyesi olorun je mo gba bi yi lo le photo ni lori eto ta pe di adele bare re kore akoya bi damon 88.7 fm ni lo ti ro na le tin gbo wa opa ibiti le mi ya o I don't get that lato god the win ah se won eh mama daku o tin daku indaku lo je mo daku

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Ẹgbẹ́ àwọn alágbàtà èròjà epo rọ̀bì Petron pàṣẹ àyẹ̀wò àwọn ẹ̀rọ mítà tí wọ́n fi ń ta epo káàkiri tùbútùrú ilẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Anambra fìlédè ìwé kan tí wọ́n fi yanjú ọ̀rọ̀ pẹ̀lú Peter Obi lọ́dún 2024. Àwọn olùgbé agbègbè Gẹ̀rẹ̀wò ké gbàjáre lórí àwọn ọ̀nà tí ó ti bàjẹ́. Bákan náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara. Ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara fọwọ́ sí àtúnṣe àbá ètò ìṣúná ọdún 2026. Láti ilẹ̀ òkèrè láti máa bòyìn gbọ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Morocco dìbò ilé-ìgbìmọ̀ aṣòfin bó tilẹ̀ jẹ́ wípé ìkọminú wà lórí ọwọ́n gógó nǹkan lórílẹ̀-èdè ọ̀hún. Ẹgbọ́ nínú ìròyìn okòwò wípé àjọ NAMDRAP ń fọwọ́ sí àwọn ìwé àṣẹ tuntun kíkó epo bẹtiró wọlé, bó tilẹ̀ jẹ́ wípé àlékún bá ìpèsè epo bẹtiró láti iléeṣẹ́ Dangote. A jẹ́ kí o di mímọ̀ fún yín nínú ìròyìn amúlòdùn wípé Rema fipá tálárí àìgbọ́ra-ẹni-yé o pẹ̀lú Davido. Ẹ̀tẹ̀tì sí lágbọ̀n eré ìdárayá wípé ikọ̀ Golden Eaglet parí àyẹ̀wò ọjọ́ orí ṣáájú ìdíje WAFOBI Under 17 Championship. Tọ́ akínyìn o, ẹ kúrọ̀lẹ́, ẹ sìnkú iṣẹ́ òní, Ọlọ́run ọba yóò kó pinku àwa léèrè lẹ́nu iṣẹ́ tí mọ okòwò àbáyàn láàyò. Ìròyìn àgbáyé lámúdésétì ìgbọ̀yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó takọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn yín. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ́rẹ̀ pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tmall, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má wá yìí kúrò ń bẹ̀, ẹkúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Social media, any money, pretty by me. I'm blushing. Most video you know, you like to update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. You like be get black. Oh, if I got gone, you let me. Hey, but where it's my man say? Every morning, my man shave me 7 a.m. every day. Most man keep fit. Lele, you every shape me. You can see over my little you.
2: O ma ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

lórí yàtọ̀ sí pé wọ́n dìbò tí ó sì jẹ́ wípé fífòkọ́lẹ̀ àwọn olùdìbò àti fòkọ́lẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú etí ó tẹnumọ́ wípé àìsí owó ó ní ó lè jẹ́ akùdé o láti mú pé kí àjọ náà kí ó ṣiṣẹ́ bí ó ṣe yẹ ó wá fikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn èròjà ní pàtàkì jùlọ etí wọ́n nílò fún ètò ìdìbò bí àwọn òṣìṣẹ́ àwọn nǹkan èlò ìdìbò lọ sí àwọn ìjọba ìbílẹ̀ àwọn wọ́ọ̀dù tí mọ àwọn ojúto ìdìbò polling unit ó ní wọ́n nílò láti bójútó dáadáa alága náà bákan náà ni ó tẹnumọ́ tẹnumọ́ ìṣe pàtàkì ìfọwọ́sowọ́pọ̀ láàrin àjọ ọ̀hún àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo lórí àti lè mú pé kí ọ̀rọ̀ ètò ìdìbò kí ó ṣe bẹ́ẹ̀ kí ó rẹ se wale dada kuro lori eyun ninu iroyin mi sọ́tàn ti ìlú sokoto alhaji saad abubakar kẹta ló ti jáwé ìkìlọ̀ tí ìṣẹ́gbẹ́ ẹbọ ṣẹgbẹ́ ètùtù sí ti àwọn olóṣèlú tí mọ́ àwọn tí wọ́n di ipò ìjọba mú tako nílò owó tí wọ́n jí ko láti máa fi ran àwọn arìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ mecca àti jerusalem lọ èyí ó jẹ́ kí ó di mímọ̀ wípé èyí tako ohun tí ọlọ́run lè tẹ́wọ́ gbà sọ́tàn tìlú sokoto náà tí ó sọ̀rọ̀ nílùú àbújá níbi ìṣíde ìpàdé àwọn ìkan ajẹ̀ṣẹ́bì èyí tí ó jẹ́ wípé àjọ tí ń rí sí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ní ilẹ̀ nàìjíríà ṣe àgbékalẹ̀ rẹ̀ rọ àwọn adarí ẹlẹ́sìn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu òun nílùú owóòlù ní pópó láti lè gbógun ti ìwà àjẹbánu èyí tí ó sì fi ipè léde fún àjọ efcc láti fi mú àwọn ọ̀daràn tí wọ́n bá kówó ìlú mí bíi kàlùkàlù dọ́rin òfin kí wọ́n má sì ṣe lọ́wọ́ ọ̀rọ̀ òṣèlú tàbí ẹ̀sìn nínú bákan náà ni ọba àlàyé náà tí ó rọ àjọ ọ̀hún wípé kí wọ́n ṣe ojúṣe wọn láìsí ọ̀rọ̀ ètò òṣèlú níbẹ̀ o èyí tí ó sì tẹnumọ́ wípé kò sí ẹnikẹ́ni èyí tí ó yẹ kí wọ́n dáàbò bo lórí látàrí bí òfin ṣe ṣe àgbékalẹ̀ ní títorí ẹ̀sìn tàbí ọ̀rọ̀ òṣèlú. Wá sí ìpínlẹ̀ Kwara àwọn olùgbé agbègbè gèrèwò tí ìmọ̀ àwọn alájùmọ̀ṣepọ̀ wọn èyí òkè odò ní ìjọba ìbílẹ̀ ìlọrin west ní ìpínlẹ̀ yìí ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí etí ìjọba ìpínlẹ̀ yìí láti tètè ní kọ́mọ́ kó bó ṣe àtúnṣe àwọn òpópónà wọn èyí tí wọ́n sọ wípé ibi tí òpópónà náà dé dúró ó ní ó ti mú àkùdé bá kálọ̀kábọ̀ wọn àti ìmọ̀ okòwò wọn àti níní àǹfààní sí ètò ìlera igbákejì alága èyí tí ń bẹ ní agbègbè náà alhaji moshood adisa jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn olùgbé agbègbè ọ̀hún ní wọ́n dá ẹgbẹ̀rún mẹ́wàá ní gbogbo oṣù mẹ́rin lórí àti lè dí àwọn kòtò tí ń bẹ lójú ọ̀nà wọn bùrọ̀ tilẹ̀ jẹ́ pé wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ lọ́pọ̀ ìgbà sí ti ìjọba olùgbé agbègbè ọ̀nkan ọ̀làwọlé sheu jẹ́ kí ó di mímọ̀ wípé agbègbè náà ó ní ó jẹ́ wípé wọ́n tẹ̀wájú láti máa san owó iná bó tilẹ̀ jẹ́ wípé iná péréte tàbí kó má síná ó ní wọ́n fún wọn nígbà tí ó jẹ́ wípé ẹ̀rọ agbéná kejì eyín second transformer èyí tí ó jẹ́ wípé wọ́n ti ń lò láti bí ọdún mẹ́ta sẹ́yìn ó ní ó jẹ́ wípé wọn kò tí ì gbéná lé lórí nítorí àwọn olùgbé agbègbè ọ̀hún kó lè wọn láǹfààní lórí àti lè san iye owó àti lè gbéná lé lórí àwọn olùgbé agbègbè náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé àwọn òpópónà náà ó ní ó ti dẹnu kọlẹ̀ o ìyẹn lákòókò òjò èyí tí ó mú pé kí àwọn apá ibìkan ní agbègbè náà kí àwọn èèyàn má lè débẹ̀ tí ó sì ń ṣe àkùdé fún àwọn ọlọ́kọ̀ èrò ẹnìkan tí ó jẹ́ olókoòwò tí ó ní iléeṣẹ́ block sí agbègbè náà laula block industry ìyún kamarudin oyegbemi laula ń jẹ́ kí ó di mímọ̀ wípé òpópónà náà tí kò dára ó ní ó ti jẹ́ ìpèníjà ńláńlá fún ọ̀rọ̀ ètò ní ó jẹ́ ìpèníjà ńláńlá lákòókò pàjáwìrì ètò ìlera ní pàtàkì jùlọ àwọn aláboyún. Síbẹ̀ ni

0: ìpínlẹ̀ yìí ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ kwara ni wọ́n ti fọwọ́ sí àtúnṣe ohun àfikún àbá ètò ìṣúná ọdún 2026 èyí tí ó lọ sí bílíọ̀nù lọ́nà òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́wàá ó lé ọwọ́ mẹ́fà náírà ẹ̀yùn 730.6 billion naira. Àbádòfin ọ̀hún ni ó tẹ̀lé abọ̀ kan láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tẹ̀kótó tí rí sọ̀rọ̀ ètò ìṣúná ohun ìlànà ètò rẹ̀ tí alága wọn ọ̀nàrẹ́bù àárín ọlá fatima lawal tí ó ṣe pẹpẹ tí ó tẹ pẹpẹ rẹ̀ lẹ́yìn àgbéyẹ̀wò àbá ètò ìṣúná ọdún 2026 náà nínú àtúnṣe àbá ètò ìṣúná ọ̀hún bílíọ̀nù tó tó ọ̀tàlélúgba ọ̀tàlélúgba àti méje ó lé ọwọ́ márùn-ún náírà ó ní wọ́n yà kalẹ̀ fún owó ìná àtìgbàdégbà nígbà tí ó jẹ́ wípé bílíọ̀nù lọ́nà ọ̀tàlénírínwó àti mẹ́ta ó ní wọ́n yà kalẹ̀ fún owó ìná lórí àwọn iṣẹ́ àkànṣe àtúnṣe ọ̀hún ó ní ó tẹ̀lé bí àgbéyẹ̀wò ìgbìmọ̀ tẹ̀kótó ọ̀hún lórí àbá ètò ìṣúná náà ní ìbámu pẹ̀lú àfojúsùn ìjọba èyí tí ó ń bẹ lórí àlefa lórí àwọn iṣẹ́ àkànṣe eléyìí ti ń lọ lọ́wọ́ ọgbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò náà ó ní wọ́n bọ́wọ́ lu àbádòfin ọ̀hún lẹ́yìn tí wọ́n ti kà á fún ìgbà kẹta ní ìtẹ̀lé èyí ó ní abẹnugan ilégbèmọ̀ asòfin náà tí ó pa aláṣẹ fún ẹni tó jẹ́ akọ̀wé ilé náà lórí àti pé kí ó pèsè àwọn ẹ̀dà ìwé àbádòfin ọ̀hún kí wọ́n sì fi ṣọwọ́ sí gómìnà Abdulrahman Abdulrasaq láti lè bu ọwọ́ lò. Lọ sí ìròyìn tó jẹmọ́ ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti yan ọmọbakùnrin Umar Bolaji Gambari OBG tí ó jẹ́ agbẹjọ́rò ohun olókòwò gẹ́gẹ́ bí adarí ìpolongo ẹgbẹ́ òṣèlú náà fún ipò gómìnà lọ́dún 2027 ìyànsípò ọ̀hún ni ó wáyé ní ìfohùnṣọ̀kan sí nínú ìpàdé kan eléyìí tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà ti mọ àwọn ẹ̀ẹ̀kan ajẹ̀ṣẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe o nínú àtẹ̀jáde tí wọ́n bọ́wọ́ lò látọwọ́ akọ̀wé alūkkóró ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ yìí Olúṣẹ́gun Olúṣọlá Adéwárà jẹ́ kí ó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé ìrírí ọmọkùnrin náà ti mọ àwọn ipa tí ó ní láka ètò òṣèlú àti níní ìbájepọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́làgbà ó ní wọ́n fi ẹnu ko Gambari ó ní ó ń bẹ lára àwọn olùfèròǹgbà hàn tí ń léwájú dúpọ̀ gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà lọ́dún 2026 kó tó di pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún fẹ́nukò lórí àtìyàn ọmọ òye ìwọ̀n Gambari lẹ́ni tí ó ti fìgbà kan rí díje dúpọ̀ ilégbèmọ̀ asojúṣòfin láti ẹkùn ìdìbò Ìlọrin East and South ìyẹn ní abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà lọ́dún 2018. Ìròyìn àgbáyé lẹ́ ń tẹ́tí sí láti ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond 88.7 FM tó ta kànmọ́lẹ̀ ńlẹ̀ ìlọrin ní ìpínlẹ̀ Kwara nígbà tí a bá padà dé láti ìdánudúró ráńpẹ́ yìí láti máa bùn gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ìròyìn okòwò ti mọ ìròyìn amúlùdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yí kúrò bẹ́ẹ̀ Adétọ̀hún.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM Diamond FM Shining Supreme.
0: Ẹ káàbọ̀ padà ẹ ṣó tẹ́ yìí kúrò ń bẹ́ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Morocco ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìdìbò ilé-ìgbìmọ̀ asòfin lórílẹ̀-èdè náà bó tilẹ̀ jẹ́ wípé ọ̀wọ́n gógó ìgbé ayé ti mọ àìsí iṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ àti àwọn nǹkan míì ó ní ó jẹ́ wípé ohun tí ó bẹ ní ìkọminú lákòókò ìpolongo ìyẹn ní anú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo ní orílẹ̀-èdè náà àwọn ojúto ìdìbò náà ó ní ó di ṣíṣílẹ̀ oníkan agogo mẹ́jọ òwúrọ̀ èyí tí ó jẹ́ wípé wọ́n ti o jawi pe yo pari dede agogo meje pelu bi o se jawi pe o to awon eyan ti won to milionu lona 24 ti won foko le o ti pe won dibo eti won si yan awon omoye eleti o de marun ni irinwo nile igbimo asoju sofin ni orilede na iroyin okowo ajo tin boju to epo robi lori ile te manu omi oni won ti se be fowo si iwe ase fun awon alagbata epo mefa lori atile ko epo wole eleti o to tohun ojile legberin odi mewa ti 830,000 metric tons epo betiro yes ni ida kerin odo yin awon olujanfani na oni atiri ile ise epo robi matrix energy aa rano aym ashafa nipco tema awon mi iroyin amulodun igbojumoka iroyin igbojumoka olorin siwo siwo omo ile yi to ko re nje divine ikubo ti ope yan mo si rema ni o ti fi patalari iroyin wi pe o ni igbora eniye pelu ikosunu pelu olorin to je akegbe ohun davido rema ti o so oro lori gbogbo awuyewuye tin lo na lako ti o n ba awon oroyin soro iti o je ki o de mimo wi pe ko si wahala kankan pelu ti o ni o pelu awon olorin mi iroyin ere daraya iko ojewewe ti ojo ri won be laarin odun meta dini ogun to je okunrin lorilede Nigeria Golden Eaglet ni won ti pari ayewo aye ojo ori won ti won kan nipa saju idije 2026 WAFOBI under 17 championship ti o waye o lorilede Burkina Faso iko ohun eti won fi di oro mule wi pe eto ilera te mo ayewo ojo ori oni o je pe won ti pari baye pelu bi o se je pe awon agbabolu toto bi 36 oni ireti wa wi pe o sese ki won fi oko won lede yan ti yo ba fi di ọ̀sẹ̀ tí ń bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Golden Eaglet náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ibùdó ìgbáradì wọn nílùú Abuja láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni wọn ti ṣe ń tẹ̀síwájú láti ṣe àyẹ̀wò àwọn agbábọ́ọ̀lù náà kí wọ́n sì mọ ibi tí nǹkan kù dé sí fún wọn ṣáájú ìdíje ẹlẹ́kùnjẹkùn náà so monday mage pẹ́ẹ̀pẹ́jú ni aláfilà níbi ni a ó ti máa ge pété lórí ìròyìn agbaye wa furo le tuni sugba ko to di pe awa lo egba won koko amuwa le kan si ati boyin gbo ninu iroyin agbaye irole tuni wi pe egbe awon alagbata eronja epo betiro petrol pase ayewo awon ero mita ti won fi nta epo kakiri tibuturo ile yi ijoba ipinle anambra filede iwe kan ti won fi yanju oro pẹ̀lú Peter Obi lọ́dún 2024. Àbóyín gbọ́ nínú ìròyìn náà wípé àwọn olùgbé agbègbè Gèrèwó ké gbàjarè lórí àwọn ọ̀nà wọn tí ó ti bàjẹ́ bákan náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara. Àjẹ́ kí etíyan ó di nínú ìròyìn náà wípé ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara fọwọ́ sí àtúnṣe àfikún àbá ètò ìṣúná ọdún 2026. Lati le okiri lati boyin gbo wipe awon mo orilede Morocco ndibo ilegbimo asofin orilede na bo tile je wipe ikominu wa lori awon gogo nkan ninu iroyin okowo le ti gbo wipe ajo tin boju to epo robi lori ile te mo inu omi name drop ni won ti fowo si awon iwe ase tutu kiko epo petro wole bo tile je pe alekun ba ipese epo petro nile ise epo Dangote ninu iroyin amuludun lati je ke tiyin di wi pe rema fi patalari egbora niye pelu Davido la kutan ninu iroyin ere daraya le ti gbo wi pe iko agbabolo Golden Eaglet pari ayewo iye ojo ori won saju idije WAFOBI under 17 championship to ba ba domi sori ipa ise o na ni to nebi ni autima ge pete lori iroyin agbaye wa foro le toni sugbon ko to di pe alo nje leyin mo wi pe layajo ojo eni ojo keta le ni ogun osu kesan odun 1987 oni won da ipinle Akwa Ibom te ma kasina le o latara ipinle Cross River te ma kaduna ngba na beyin o ba mo o na ni ati boyin gboyo waye o fun iroyin fifi toni leti ni yajo yajo tabi ipolowo oja ninu awon iroyin wa e pe e ka ikoroyin ti wa sori ero bani soro yi odo esan o kan efa odo efa eji eje arun eji efa ere gbogbo o di lola lori awon iroyin wa eso teyan ilese igbon safefe ikani ikejidin ni adorun ole owo meje diamond fm layo akeyin lekan si e kuro le

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún. Àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dáa, owó rẹ̀ ò gúpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
2: Òórùn dídùn tó peléke, kí ló ń se ọ̀rẹ́ mi?
3: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
2: Ìtọ́wò yìí yanrantí, kí ló wà nú ẹ̀?
3: Adìẹ lòdì gidi, òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
2: Bẹ́ẹ̀ ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi, ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
4: Wọ́n tún bẹ̀rẹ̀, mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Daddy, bring your phone. Let me teach how to use Opay.
8: Teach me?
7: Yes, open the App Store.
8: My son, I've been there since I was here since year one.
7: Wait, you already have it?
8: Before you started forming tech experts.
9: See you. He has been using it since your admission days.
7: So, I'm the new user here.
10: Opay. 8 years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8, still okay. Opay is okay.
11: Your Nescafe is not just a drink, it's your

0: Ẹṣeun
1: o,
0: ẹṣeun, ẹṣeun, kí o kú o
1: lọ́wọ́
0: ọ̀rẹ́ bí ṣe lè.
1: Irú nǹkan tó ṣẹlẹ̀ tí olókùúdé ti ẹ̀ tí wọ́n bá burú jà. Òkú tó ti
2: sọ.
1: Hello.
3: Ẹgbọ́n ọ̀lẹ́ o.
2: Ẹgbọ́n ọ̀lẹ́ o, kan yá àti bídẹ́rẹ̀ ti ń pè.
3: Abulẹ̀ láti Ládùbá.
1: Bàbá ṣáàdù.
2: Ẹ tẹ̀síwájú.
3: Ògbóni ń kọ́ sá.
2: Dáadáa la wa.
1: Adúpẹ́
3: o.
2: Àmì o.
3: Ẹ̀mí ogun lára gba ọlọ́run.
2: Àmì iná.
3: Ẹ̀rọ bá ń kí lọ́ọ̀yà mi dáadáa.
2: Lọ́ọ̀yà náà ń gbọ́.
3: Ẹ̀rọ
1: dàbọ̀.
2: Adúpẹ́ ẹ̀ṣẹ̀un gan.
0: Ẹ̀ṣẹ̀un. 091-36-55-6952 nọmba tá a fi ń dá sí tò lọ́sàn-án ti tè ní
2: pàápàá ìrọ̀lẹ́ tí a wà yìí. Hello. Hello.
4: Ẹ̀kú
2: ọ̀lẹ́
4: ẹ̀wọ̀n tó ta lẹ̀ mú.
1: Sorúkọ yín.
2: Ẹja mo orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
4: Àti sọ́mọ èmo ti ń pe owó èyí àti kọ́gbẹ́ni yẹn mú dáadáa.
2: Ọ̀dà
4: o. Owó jáde. Kọ́mọ lọ́bẹ́ni tó sòkú o.
2: Ọ̀dà ẹṣẹun gan.
4: Kọ́gbẹ́ni yẹn mú owó jáde.
2: Ọ̀dà ẹṣẹun. Ẹṣẹun gan. Ìbàdàn kan náà méjì náà wà.
1: Ìbàdàn ni wọ́n ṣe.
0: Ẹṣẹun o. 091-36-55-6952 nọmba tá a fi ń dá sí tò nírọ̀lẹ́ tì ní.
2: Hello.
1: Hello.
5: Ẹ̀lẹ́ kúrọ̀lẹ́.
2: Ẹ kúrọ̀lẹ́ o.
5: Tàṣí ọmọlábí láì sọ̀rọ̀ àlùkò.
2: Ẹ tẹ̀síwájú.
5: Ìṣàkọ́kọ́ tòrò onílẹ̀ gẹ́gẹ́ bí ẹ sọ pé kọ́lá ọkọ ẹ̀ àwọn méjì náà ni àtàtà kó fún àtàtà máa kó fún ẹ̀.
1: Àwọn méjèèjì wà nínú ọ̀ràn yìí.
2: Bẹ́ẹ̀ni.
5: Ẹlẹ́kejì ju abọ́ni mọ́tò yẹn rẹ̀ owó yẹn pọ̀ ọ̀gájọ́ náà 1,000,000 ni méjì lẹ́nu kúndùn fún ẹ pé 1,000,000.
1: Àbí.
5: Ọ̀rọ̀ ọlọ́run kọ́ ilé yìí o, ọ̀rọ̀ kẹ́rẹ̀ fọ́ ilé mu ọ̀rọ̀ Nàìjíríà ní ọ̀rọ̀ owó sí
2: owó lè
5: máa fọwọ́ ilé mu ọkùnrin jáde.
2: Bẹ́ẹ̀ni.
1: Owó gbọ́dọ̀ jáde ni ìdí tó fi wánu.
2: Ọlọ́run bá wa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run bá wọn gbà fún wọn.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun. 091-36-55-6952 nọmba tá a fi ń dá sí tò. Òun lẹ gbọ́ yẹn.
2: Hello.
1: Hello.
2: Hello. Hello.
6: Bàbá onímọ́tò yẹn ni mo fẹ́ dá
1: sí. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
6: Ẹ lì látòkó irin.
2: Ẹ tẹ̀síwájú.
6: Ẹ bá bàbá onímọ́tò yẹn.
2: Wọ́n ń gbọ́ yín.
6: Ọlọ́run gbẹ̀tọ́ wọn fún wọn.
2: Àmì ọ̀hún.
6: Àmì. Ọlọ́run gbẹ̀tọ́ wọn. Bàbá tó sì lọ fowó wọn sòkú yẹn. Ọlọ́run gbẹ̀tọ́ wọn
1: fún wọn. Àmì
2: ọ̀hún.
1: Àmì ọ̀hún.
2: Ẹsẹ̀ wo?
1: Ẹsẹ̀
2: wo? Kó ọ̀dà sí o.
0: Ẹsẹ̀
2: wo?
0: Ẹsẹ̀
1: wo?
0: Hello.
1: Àsìkò wa ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n adúpẹ́ pàwọn èèyàn ti ẹ̀ gbọ́ ètò yìí wọ́n sì dá sọ̀rọ̀ wọn.
0: Adúpẹ́ o.
1: Ẹnìyẹn ní owó bí a wà ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń dá sọ̀rọ̀ wọn.
0: Bẹ́ẹ̀ni adúpẹ́.
1: Aláàjì Tunde náà
2: bó ṣe
1: kì í náà o.
5: Hello.
2: Ẹ kú ọ̀lẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ẹ̀yin náà làwọn fi sì lọ.
5: Aláàjì Yusuf ló ń sọ̀rọ̀ láti lọ ni.
2: Ẹ tẹ̀síwájú.
5: Ẹni tẹ́mi fẹ́ sọ bàbá onílẹ̀ yẹn ni. Níbi tí èmi ti rí wọn dálẹ̀bi ni pé lálàkọ̀kọ́ ìgbà tí wọ́n lọ ọ̀dọ̀ Abdulrasheed yẹn tí ìyá jẹ̀ ti wá ṣe tó tẹran tó ta gbogbo ẹ̀ tí tọ̀hún wá pè yín fún wọn ti kówó fóun wọn ní ẹ̀tọ́ àti sọ pé kó lọ sanwó fún pásítọ̀
2: tó kówó fún ẹ
5: ń bolo àbí báyìí mu wa tọ́ya jalọ wọn jọ lọ ọ̀dọ̀ pásítọ̀ ni àyẹn lọ yẹn ló ti kọ́kọ́ kówó fà sẹ́yìn lòun fi lọ rí àyè láti fọwọ́
1: ṣòkò.
5: Wọ́n ti ṣe mistake ibi tí wọ́n ti ṣe mistake lọ́dọ̀ tèmi nìyẹn èrò orí
1: tèmi nìyẹn. Àbí o bẹ́ẹ̀ ni o. Pàpọ́n jáwọ́ wọn gbàdán lọ fẹ́
5: ni. Wọ́n ti kó fún yàn ó dẹ̀ á pè pé 400,000 wọ́n ti kó fóun
2: fún 460.
5: Irú 400 yẹn ìwọ́dà 400 yẹn.
2: Mọ̀ bọ́
5: wá bọ́lọ́ àmì bíbá ìjọba bọ́lá já lọ́dọ̀ bàbá pásítọ̀ tó ní ilẹ̀ bó ṣe kán ṣe ni ẹgbẹ́ tó ti ṣe mí ṣéèkì.
2: Ẹṣẹ̀ wọn o.
1: Ẹṣẹ̀ wọn o. Ẹṣẹ̀ wọn
2: o. Àsìkò
1: wa ti lọ. À ń pè àwọn bàbá wa. Bàbá wa àwọn tọrọ kàn gangan afẹ́kan wá títí yóò wẹ̀ẹ́sì tó ń bọ̀ yìí.
0: Láago márùn-ún.
1: Láago márùn-ún rọ̀lẹ́ ẹ bá ti dé diamond ẹ ti rí ibi tí
0: kóòtù
1: mẹ̀kúnnù wa.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin náà wá wí sí ẹ̀yin gógùn orí afẹ́fẹ́ báyìí tẹ́ sọ ní tó
0: jẹ́ kókó. Bẹ́ẹ̀ni tẹ́ni ìlàgbọ́ yìí o.
1: Torí agbọ́jú ẹnìkan dáláàbò
0: òṣìkà ni.
1: Afẹ́kẹ́ wá. Àbí kí ni orúkọ ẹni tẹ́ ẹ mẹ́jọ rẹ̀ wá ẹ sọ.
7: Kẹ́hìndé. Ojú.
1: Ẹni kejì tẹ́ ẹ mú wá.
7: Ìsọ̀lá Akeem Idris Kango.
1: À ń retí yín
2: o. À ń retí yín.
1: Àìdákùn ẹ̀ mọ̀ fi ṣe pé bóyá bá ti kéré tó rẹ̀ fi ní dá ìpè wà lóhùn. Torí kò tún ní dá ká tún sọ̀rọ̀ yín láì ṣe pé yìí náà sọ ti ẹnu yín. A sì ń fẹ́ kẹ́ ẹ ti yanjú ọ̀rọ̀ owó èkó tó dìgbà náà. Omi sì gẹ́rì ọlọ́run yìí o. eleburu keni yo bukun yin
0: amen
1: egun lemi ese
0: olowo san amen
1: o e tun wa la kojo opo oro neyin
0: yi
1: awon baba na to mejo yi wa na awon no de ni
0: bukun amen
1: na so won no ni gbe
0: amen
1: emi dele aya ba mi dele mo

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Keep listening to the music, to the sounds, to the
5: Diamond FM.
4: 88.7 FM.
5: Across the airwaves right now.
6: In the mix.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò tí ó jẹ́ tirẹ̀.
2: Ọ̀rẹ́ wa, rí lájú pọ̀ ń ṣàmójútó ìlera rẹ̀ nípasẹ̀ àwọn oògùn dídá àlàáfíà padà ságọ̀ ara. Lè ti iléeṣẹ́ Green World International ń pèsè. Ibati, àwọn ajẹ́bí idán oògùn, bikini tonifying capsule, tọkùnrin tóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀, léyìí tí ṣàfọ̀mọ́ inú kíndìnrín, tí kì í jẹ́ kí ìdọ̀tí sọ ní dọlọ́kùnrin fi bẹ̀ ṣe bùgbé. Kíndìnrín tí ò dá pé mọ́ mímú kẹ́yìn ọba láì tí ì pé ọjọ́. Omega 3 àti omega 6 fatty acid. Èyí ń ṣiṣẹ́ ọpọlọ wọ́n ṣe túbọ̀ mọ jí pépé tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa. Tá a fi ní mọ wùrà kọ̀rakọ̀. Hips fish oil capsule. Kò ṣe mọ̀ ní oògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru. Ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá nú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀. Kàsà Deep fish oil capsule. Ń bẹ ní pèsè. O tún gbàgbé ọ̀rọ̀ mọ́. Wàyí o Vic power capsule. Ò ń dá fún ọkùnrin. Egun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀. Ẹyin ọkùnrin tá ìsọ sétọ̀sétọ̀. Tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate cancer.

bá fún gbogbo ẹ̀yà ara yòókù. Nítorí náà nílé iṣẹ́ St. Richardson Eye Clinic and Optical Services ṣe ní kẹ́ ẹ fọkànbalẹ̀. Kẹ́ ẹ mọ́ dààmú mọ́ lórí ṣíṣe àbójútó ìlera ojú yín. Àwọn ẹ̀rọ ìgbàlódé látòkè òkun kọ́dọ̀ wọn bàbí. Ó náà ni wọ́n sì fi ń ṣiṣẹ́ tó fi ń rọ̀ wọ́n lọ́rùn. Díẹ̀ nínú iṣẹ́ tọ́lọ́run ọba mi Èdùmarè.

0: owo ti o si won to ma fi ra eso yi tori pe won le so yi daala ba won ba wa ra ti won tun je tan
1: ba mi ra lo fun ra wa
0: e tenu boye bi yo bere si ni bi elomi o bi yo ma gban ko ni le daduo tori pe o je eso
1: po je eso
0: lai se adam adam go to je eso go ju eso ko loku
1: iji ya yera yi koda nke lu tu wa fa aisan yera yi
0: sara sinu ara
1: ti se pe logan to ba se o te ba se na lara o gba dande
0: amu para tu yato sara awon ara kan ni won ni won ni bi form ki ebe won mo so ki ebe ti won mo so ki ebe sugbon na atenti o so ki e ti o mo gba sara die die atenti o down lara re le nkan na gbogbo won ku die die ni
1: wallahi
0: die die le die die die die ni won mo ku die die
1: ya mi o laisan yi babo laisan bo le bi se ni
0: o inu kan sa dede ma kan yan gbogbo aro ni oluwe
1: pe ki lo se mi ki mo je
0: inira o bere si ni
1: oluwe tun fowo ra nkan
0: inu ni o ni je lomi o gbadun ki lo je o mangoro so mu gari si ni ko ni idi ko mu gari si mangoro ti n benta nisin lawon mango obu nisin tawon tawon alai
1: tawon eni ja pa ni mo yoda yi so pe oni orogun oseyan mo o oni egbon o se ni ma aburo o se ni mo
0: awon gan bisi ti mo je ni won wa
1: oni awon ta n fe nu je gan pa
0: ni pa yin ni o n ta n fe nu je yi
1: ta
0: si fura ta si fura gbogbo eleyi ta n se yi o nipa ti n ko ninu ago ara ibi to wa buru si omo bi beyan tun ba wa lo hospital ti o ba lo hospital to jo lowo to da to ka to kan tan
1: won ti mo fi eje pa la e
0: kini
1: pa la pa la pa
0: fi ete le pa la pa
1: la pa la pa ni
0: tori oloju ru awon test to le so pe n to se ogangan re teyan le se tori mo ni ronu lo be mangoro lo je won sare fun ni
1: o ti je kokoro mangoro ni
0: won le ni won le ni kini kan food poisoning ni food poisoning ko tori won ni se wadi won conclude lowo kan pe food poisoning food poisoning ko nti won fi wrapping nkan to je ti won fi pon nkan to je
1: ni bare
0: tori ka ba di e se teyan je baba ti wa wonu eso teyan ba ti gbelura yo bere si ni da
1: poison ni mojele ni
0: mojele leyan je
1: mojele ni
0: omo bi mojele yo wa duro nibe nikan o so ra won kan wa ta won na nta pure water no sachet taba won ti won ta bottle water taba won ti won ta drinks boya bi soft mineral lorisirisi won wa sa nu orun kele mo pa won ta so ra won eleyi
1: eleyi na tun ni jamba to nse fara looto
0: iku dede
1: orun ba ti papapa eyan go wa tu mu awon drink ba mi yo wa yo lenu
0: wọ́n
1: mọ̀ wọ́n sọ́tún fún mi là á ní.
0: kúkú fún mi là á òun lọ́la.
1: òun lọ́la.
0: n ò lè fún ọ lófo.
1: wọ́n fún mi là á òun lọ́la
0: láì
1: sí láì ẹ̀sáyé mú láì yẹn nulẹ̀. wọ́n fún mi là á òun lọ́la.
0: òun ti mú àlìbáríkà abẹ lọ. sori n tó kù ń bẹ àìsàn ló kù ń bẹ tí àwọn
1: èèyàn máa
0: gbé gbogbo àwọn tí ń tomi tí wọn ń sa síta gbangba tẹ bá mọ pé ń tomi
1: ó léwu
0: ó léwu kẹ ẹ
1: mọ lọ sa síta kódà àwọn òògùn tá a mọ ra fáwọn ọmọdé wa yìí gan ogun nugun wọn máa ń sọ pé ká má gbé sínú oòrùn
0: tọ wọn ni ẹ fi síbi tó
1: kù ibi tó tutù store in a cool dry place
0: ni wọn ṣe máa ń sọnù ẹyin wa gbé omi téèyàn fẹ mu bóyá bọtú wọta
1: àti àwọn soft drink ẹ wà tó fún òun tàrí a fi ń polówó ọjà
0: ẹyin náà wà fẹ rà ẹ mọ rí lára àwọn eléyìí tí wọn tó ta àtẹyin tẹ ń ta àtẹyin tẹ ń ra ẹni ibi tí pọnmọ lọ lé
1: ìwé ní àwọn tó ti ń ra tiẹ lè mọ mọ bẹẹ náà làwọn tó ń ta mi náà lè mọ òun la ta fi ń ṣètò iná lálẹ eré.
0: ẹ gbọ́n ká mọ fàṣíkò ibẹ̀ gbogbo ẹyin tẹ ń ta pátápátá
1: irú ẹyin oníkábàdì ẹ mọ̀ kó ń pa yẹn ṣàánú wa
0: ẹyin oníkábàdì kẹyìn náà dákun kẹ
1: ṣàánú wa
0: ẹyin tẹ ń sa omi soft
1: drink fọdà ìfọgàn ò ṣeé rà mọ báyìí bí èèyàn bá rẹ̀ fọjọ́ kì yóò ti dúdú
0: ẹ̀fọ́
1: pé àkílò tún ṣẹlẹ̀ nítorí ọlọ́run a sì ní a mọ̀ jẹ̀fọ́ dáadáa
0: jẹ̀fọ́ dáadáa kò sí kẹtẹ́ ìgbọ́dọ̀ jẹ́ dáadáa jù nísìn olúwo ó ti padà kàbùkù rẹ̀
1: wàláyé àwọn ẹ̀fọ́ yóò sì ṣe é wò dáadáa wàá wò pé
0: ọmọ bíi
1: ṣẹ́ńtà
0: ní ọwọ́ ta tún wà ní ìsìn àwọn èèyàn wà wò pé képo ó lè pọn dáadáa kó lè ṣe yòyò lójú àwọn èèyàn
1: ìyẹn ló tún wá lágbára kódà ìjọba ìpínlẹ̀ èkó ti sọ báyìí wọ́n ní àwọn rí àwọn epo kan tó jáyédèrú
0: wọ́n tún fi dá ì wọ́n fi dá ì sí ẹnìkan wá ní à rárá òun máa lọ supermarket lọ́ọ́ repo ọ wá ra supermarket ọ lọ́ọ́ repo ọ wá sẹ́ndì epo supermarket sí wa ń bò dénú lé wa mú ní à rárá taba ló sàtà fi epo bọ nílé wa nílé lóye àlọ fi bọ èwo sàmọ bínú ọba àgbà ilé tí wọn fi kẹmíkà se yìí epo wà ń rùn bọ̀nàbọ̀nà bí aṣọ tí wọn ti rẹ bí ọjọ méje tí wọn ò tí
1: fọ. sífọ wọn ti mọ pé wọn ti fi kankan preserve
0: wọn wá fi kẹmíkà se epo ordinarily
1: wọn
0: ti preserve kó má ba tètè bàjẹ́. now àwọn kan tún wá fi dá ìsìn wọn ò ní kó lè pọn dáadáa.
1: dáì
0: dáì
1: irú dáì
0: tá a tún rí fídíò rẹ red dye wọn ò ní kó lè pọn dáadáa wọn á rí fídíò rẹ tí wọ́n ń ṣe tí wọ́n sì ń rò pé nǹkan gidi làwọn ń ṣe tí wọ́n kó papọ̀ kó papọ̀ kó papọ̀ tí wọ́n bu díẹ̀ tí wọ́n mọ̀ fi tọ́pẹ̀ tó bá ti wọ́n dàánú drọ́ọ̀mù wọ́n wà dáhùn ẹ̀kú sí wọ́n fi nǹkan ro wọ́n fi nǹkan ro wọ́n sì sí ilé ẹ̀fà.
1: irú bí ọ̀tá yẹn yẹn ṣe mo rò pọ̀ lọ́yẹ̀ fẹ́ sọ arábìnrin kan ṣù ara ẹ̀ inú bí kinní ńlá báyìí bí drọ́ọ̀mù báyìí ló pọ̀ mi sí ló bá sì ń tẹ pure water ló ń tẹ pure water ní
0: àìmọye
1: ndáwọ́ta mi wọ̀ rẹ ní gbogbo

0: ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá o yẹ kẹ́mi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì o yẹ kẹ́mi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó o yẹ kẹ́mi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó o yẹ kẹ́mi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ o yẹ kẹ́mi náà ó ti jẹ o wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ikoni tonton nearing
1: to the Diamond FM
2: 88.7 FM
3: across the airwaves right now
4: in the mix.